0: Ọlọ́dọọdún iléeṣẹ́ Omega Travels pẹ̀lú àjọṣepọ̀ Globe Trotting Travels. Bí àkànṣe ètò iléyà kanipa 2026 kalẹ̀ nílùú Kata. Ìwọ àti mọ̀lẹ́bí rẹ̀ a jọ máa jayé yẹn nílùú Kata lówó tí ò ga jara lọ. Lẹ́yìn ọjọ́ kẹta ọdún iléyà May 29 ni bàálù wa máa gbéra lọ sílùú Kata. Five Star Hotel la máa dé sí pẹ̀lú oúnjẹ àjẹpọ́nu látó ń ṣara lóore láàrin ọjọ́ márùn-ún gbáko. Ìgbádùn jaburata ní Desert Safari Museum, Katari Village, City Tours, síbi tí ròyìn ò tó àfojúbà. Ọjọ́ márùn-ún nílùú Kata láti catch fun with your family. Kàn sí iléeṣẹ́ Omega Travels tó wà ní third floor Lisa Building Ring Road Ibadan tàbí Globe Trotting Travels tó wà ní South Plaza Wema Road Ololi Estate Ibadan. Telephone numbers àti WhatsApp wa ni 0816552 0410 tàbí 0911643 7996. This is a great opportunity to display in your passport and have a luxurious Ileya celebration.
1: Ètò àgò láàjì ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjì.
2: Ayé àdùn bí oyin, àdùn bí oyin sẹ́.
3: Yomayoma yomu.
1: Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájẹ́ ẹlòmíín rí. Àjẹ́ pé kọ́gbọ́n sóun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjì ìyá àdínì gbogbo
4: splash.
1: Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àdùláàjì nìkan ni ọmọlúàbí splash 15.5 FM pẹ̀lú Amina Adetun Badmus. Ó máa ṣeré gidé.
5: Iléyà bá bẹ̀rẹ̀ ọdún dé.
6: Kò sí ayò tó dàbí ọdún Iléyà.
7: Bíyẹ̀bí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn.
8: Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́.
9: Bí a ti ń jẹran Iléyà pẹ̀lú ìdárayá lóríṣiríṣi.
10: Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan.
11: Bí Iléyà ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ.
12: Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní.
13: Iléyà Cashport 2026.
14: Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí.
15: Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀
16: àti Cashport Iléyà nínú oṣù May yìí.
17: Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín.
18: Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan.
19: Àkókò rẹ̀ rí láti rẹ́rìn-ín músẹ́.
4: Káṣe fún olóríire kan ní àgbò ńlá.
0: Pẹ̀lú 500,000
16: ní àkókò Iléyà yìí.
2: Bẹ́ẹ̀ni 500,000.
1: Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀.
6: Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí.
12: Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí i.
10: Lórí splash 105.5 FM *347 *1004 *1#.
14: Lórí ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2#.
8: Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng.
11: Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀.
13: Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ.
7: Ṣo ti káàṣìẹ̀?
15: Mo ti káàṣìẹ̀.
19: Where else? It's Splash 105.5.

0: promo ẹ̀rọ rẹ pẹ̀lú Bosch lubricant engine oil. Bosch lubricant engine oil á fún ọkọ̀ rẹ ní agbára láti rìn ní ìgboyà. Epo tó dára pẹ̀lú iṣẹ́ ẹ̀rọ tó dára fún ẹ̀rọ kékeré àti ẹ̀rọ nílá. Bosch lubricant engine oil á sì ẹni dídé àti àwọn àbáléti òdínkù. Ó wá ní lítà kan, lítà mẹ́rin, lítà márùn-ún, lítà ogún márùn-ún, ìgbà àti mẹ́fà lé ní lítà.
1: W30, 20W50, 15W40, Super SAEHD40, SAEHD50, AW hydraulic, Super SAEP40 pẹ̀lú P50. Bìtì epo jà EP90, EP140, EP85W140, ATF Destro 3.
0: Bosch lubricant engine oil jẹ́ ọjà ìfọwọ́sí Mancap. Ó wà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tí a ṣe ìpèsè àti títà rẹ̀ pẹ̀lú Bosch Energy Limited. Olú-ilé-iṣẹ́ wa wà ní kìlómítà 42 Lagos Ibadan Expressway.
2: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime and Data Loan.
3: Ǹjẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa. Gateway? Rárá o, kí ni ó jẹ́? Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti tún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi. Èyí dùn gbọ́ púpọ̀, ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
4: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
3: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
4: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechUp
3: tó túmọ̀ sí

0: ẹ káàsọ o ìròyìn ọjọ́ kan rí ló ń dé sétí ìgbọ́yín láti ìkànnì ọmọlúàbí splash 105.5fm ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ti ìbàdàn aminat adeto badmus oníròyìn ṣáájú ẹ jágbọ́n àwọn kókó tó ṣuyọ nínú ìròyìn náà ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ké sí adelé aṣojú ilẹ̀ south africa nílẹ̀ wa nàìjíríà lórí ìkọlù tó ń wáyé lórí àwọn ọmọ ilẹ̀ yìí eléyìí tó fi ilẹ̀ south africa ṣe ibùgbé bala muhammed ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú pdp ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ti apm ààrẹ trump ni yóò ṣàyẹ̀wò ètò onílànà mẹ́rìnlá kan bí ilẹ̀ israel ṣe ń kọlu agbègbè lebanon ọ̀sàsẹ̀ ti ké sí àjọ nff láti fòpin sí bíbẹ àwọn agbábọ́ọ̀lù kí wọ́n tó lè kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù ilẹ̀ wa nàìjíríà ti ṣe super eagle ìròyìn ọ̀hún rèé o lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ké sí àwọn aṣojú fún ilẹ̀ south africa tó wà nílùú abuja lórí àwọn ìkọlù gbogbo eléyìí tó ṣẹlẹ̀ sí àwọn ààrẹ eléyìí tó wà lórílẹ̀‐èdè wọn ilẹ̀ south africa tó ní àwọn iléeṣẹ́ tó pọ̀ lẹ́ka ètò ọrọ̀ ajé ló ti jẹ́ orílẹ̀‐èdè tí tonílẹ̀-tàlejò ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n tó ní àkọsílẹ̀ ìdálọ́nà ọgbọ̀n níye àwọn ọmọ ilẹ̀ náà tí kò níṣẹ́ lọ́wọ́ orílẹ̀‐èdè náà ni àwọn ọmọ ilẹ̀ ọ̀hún ti ń dojú oró kọ àwọn ààrẹ tó ń ti ìwọ́de eléyìí tó fojúbàdé ní nǹkan bíi ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn agbẹnusọ fún iléeṣẹ́ tó rí sọ̀rọ̀ olè kèrè kẹmi ẹbí ẹbíẹ́fà ṣàlàyé pé adelé aṣojú yìí ni fún ilẹ̀ south africa yóò ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ilẹ̀ wa nàìjíríà lọ́la ti ṣe ọjọ́ ajé monday níbi ìpàdé náà ni wọn yóò ti jíròrò lórí ìkọlù tí gbọmọgbọmọ rẹ̀ ń wáyé lórí àwọn ọmọ ilẹ̀ yìí tó ń ti okòwò wọn ìpè tó ké sí àwọn tọ́rọ̀ kan ló wáyé lẹ́yìn ọ̀sẹ̀ kan tí iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ní orílẹ̀-èdè ghana ké sí aṣojú ilẹ̀ south africa nílẹ̀ ghana lórí ìkọlù gbẹ̀mígbẹ̀mí èyí tó ń wáyé lórí àwọn ọmọ ilẹ̀ ghana nílẹ̀ south africa àtẹ̀jáde láti ilẹ̀ ghana ló ṣe ìkìlọ̀ láti dẹ́kun ìkọlù náà bẹ́ẹ̀ ló sì rọ àwọn ọmọ ilẹ̀ ghana tó wà lórílẹ̀-èdè ọ̀hún láti fìdí mọ́lẹ̀ nítorí kí wọ́n lè dáàbò bo ara wọn gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ kánò robbie musa kwankwaso ti ní kò tí ì sí ìgbésẹ̀ tó kàn lórí ibi tí ọ̀rọ̀ òṣèlú rẹ̀ ń lọ lọ́jọ́ iwájú tó ń ti àwọn alátẹ̀lé rẹ̀ ẹ̀ẹ̀kan inú ẹgbẹ́ òṣèlú african democratic congress adc ṣàlàyé pé òun ti foríkorí fikùnlukù pẹ̀lú àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú ti national democratic congress ndc àti ẹgbẹ́ òṣèlú ti people's redemption party prp kwankwaso ẹni tó sọ̀rọ̀ náà di mímọ̀ nínú àtẹ̀jáde eléyìí tó fi sórí ìtàkùn ayélujára x pàbíyàbìdún ọ̀rọ̀ pé àbájáde ẹjọ́ láti ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ yìí eléyìí tó gbé ẹgbẹ́ òṣèlú adc léegun ti david mark lọ́wọ́ tó sì dá àwọn abala ẹjọ́ tó kù padà sí ilé ẹjọ́ gíga ilẹ̀ yìí ti mú kí ẹgbẹ́ òṣèlú adc wà nínú ìṣòro tó lágbára gẹ́gẹ́ bó ṣe wí adájọ́ ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ ti padà sọ ìpàdé àpérò ẹgbẹ́ òṣèlú náà tó wáyé lẹ́nu lọ́lọ́ yìí di àkúrẹ́tẹ̀ tí agbẹjọ́rò àgbà nílẹ̀ yìí tún ń pè fún ìyọwọ́ ẹgbẹ́ òṣèlú adc kúrò nínú ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ wa nàìjíríà kwankwaso ni àwọn ìpèníjà tó ti ara ìgbẹ́jọ́ dìde yìí ló ṣokùnfà bí òun àti àwọn alátẹ̀lé rẹ̀ ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú ti new nigerian people's party èyí tí a mọ̀ sí ẹgbẹ́ òṣèlú ti nnpp lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìforíkorí fikùnlukù eléyìí tó wáyé gómìnà ìpínlẹ̀ bauchi bala muhammed tó kúrò nínú ẹgbẹ́ òṣèlú pdp bọ́ sínú ẹgbẹ́ òṣèlú ti allied people's movement apm gómìnà ló kéde ọ̀rọ̀ náà lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé nílé ìjọba lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn eléyìí tí ọ̀rọ̀ ti ń jẹ lórí ìgbésẹ̀ òṣèlú rẹ̀ lọ́jọ́ iwájú àti rògbòdìyàn eléyìí tó fojúbàdé nínú ẹgbẹ́ òṣèlú ti pdp mohammed ẹni tó ṣàpèjúwe ẹgbẹ́ òṣèlú pdp gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí kò ní olórí àti èyí tí wọn kò mọ odó tí wọn yóò da ọ̀run lásí ló ti tètè pè fún wíwá ẹgbẹ́ òṣèlú mìíràn ìgbésẹ̀ eleyi ti awon owoye salaye pe yo mu adipu de ba okun ati agbara ti egbe oselu PDP ni lese kuku Muhammad tesiwaju pe igbese kikuro ninu egbe oselu PDP ni lati wa egbe oselu to fese mule fun won ati awon eniyan re saju eto dibo gbogbogbo ti o waye lodun 2027 ko sai tun fi erongba re han lati dije du ipo lo si ilegbimo asofin agba lati ekun dibo gusu ipile Bauchi lodun 2027 Commissioner fun ile ise olopa ni ipinle Akwa Ibom Baba Azare ti jawe ikilo fun awon ise olopa ipinle na ki won si lo mo wipe sise ise lona to lodi si ilana akosemose to nti ona eri lo ti di ohun igbagbe oga gba olopa na lo soro idi mimo nilu uyo nibi aye keko jade awon osise olopa ni mobile base 26 pmf ile to wa nilu uyo nigba to so ni bi aye na oga gba patapata fun ile ise olopa Olatunji Disu kede pe akotuko to nti idanileko ni ki se fun ayeye laso bi ko se lati mu ki ilana akosemose tun bo fese mule ni ile ise olopa ile yi o tesiwaju pe osise olopa ti ko mo nipa ise na bi irufe won ba gbe ibodani yo lewu fun awujo wa be si ni akosemose osise agbofinro yo je oludaabobo fun awon araalu oga agba patapata fun ile ise olopa ko sai menu ba isele isokupani lona ito eleyi to waye ni ipinle delta iroyin ojo kori lo si ndese ti igboyin lati ikoni omoluabi splash 105.5 fm ile funfun bala ofelele ni ilu ti ibadan iroyin ile okere are trump ni yo sayewo eto nilana mai lakan bi ile israel se nkolu agbegbe lebanon ni ti ile okere osase ti ke si ajo nff lati fopin si bibe awon agbabolu ki won to le wa kopa fun iko ti super eagle adanu du die na ta ba wa pada de ekun eroyin bo laipe eka bo pada iroyin ile okere are le america donald trump ti ni laipe laijina lo yin obojuwo awon eto kan ti ile iran fi sowo si ile america sugbon ti ko ti si aridaju fifenuko lori adehun kan pato oro yi lo jeyo leyin ti ile iran fi eto alagberin mokanla kan sowo si ile america eleyi to npe fun ki ile america mata si agere kiko awon omo ogun oju omi ile america to sina kuro ati fifopin si ogun to nlo lowo ati ikolu ni ile lebanon awon iko ogun ile iran ni awon setan o lati na tan bi owo pelu ile america bi ile america se nsafihan lati ma towo bo adehun laarin awon mejeji awon omo ogun ile israel lo si nte si waju lati ma kolu agbegbe lebanon ti ogore si dagbere faye pe o digbo se ninu ikolu na ni won ti ba ijo catholic eleyi to wa ni yoro ohun je be si ni iye onka awon eyan to gbigbe mi lati ojo keje osu keta lo ti di egberun meji ati egbeta o le mokodi ni ogota iroyin ere idaraya o gbajugbaja gbabolu teleri yin ni fun orilede wa nigeria osaze odewenge ti gba ajo tori si bolu alafesigba nile wa nigeria football association lamoran lati fopin si ki won ma be awon agbabolu to je omo le yi lati ile okere lati wa ko gba gege bi agbabolu fin ko super eagle te ba ranti te ba gbagbe pe ajo ti nff lo ti gbianju lati ke si awon agbabolu bi Michael Kayode, Tosin Adarabi Oyo, Caleb Okole, ati Kingsley Eizebue, ati awon miran, lati wa agbabolu fun iko egbe agbabolu ile wa Nigeria. Ninu itakurọsọ eleyi to waye, osaze ni, iko egbe agbabolu ile wa Super Eagle lo mu yanyan, to si fe ise mule, eleyi to le mu ki awon agbabolu to ni ebun ni ife lati darapo mo kopa yato si igbese bibe awon agbabolu na eyi wa lopin iroyin sugbon ka tun ma lo eje ka gbo koko nu e lekan si ijoba apapo le yi ti ke si adele asoju ile south africa nile wa nigeria lori ikolu to waye lori awon omo le yi ele to fi le south africa se ibugbe bala muhammed ti kuro ninu egbe oselu ti pdp to si darapo mo egbe oselu ti apm ni ti le okere amuwa se ti gbo yin pe are donald trump ni o sayewo eto nilana me lako bi le israel se nkolu agbegbe lebanon o sa se ti ke si ajo nff lati fopin si bibe awon agbabolu ki won o to le kopa fun ike agba iko egbe agbabolu le wa nigeria ti se super ego fun ekunrere awon iroyin wa gbogbo e ma se like kan si takwa ojara ti www.splashfm1055.com Tunde Olawo lolootu royin pelu ran lowo ibukun oluwa olagoju aminat adetun badmos lo ti royin ese 1030 gbo wa ni gbogbo igba
1: quick charge 240
2: hot news cool vibes sports and more on the integrity station
3: Flash FM 105.5.
4: Your station. Here is
3: 105.5.
5: From the very beginning, we just saw the world differently than everyone else.
6: Everyone
5: this
6: else
5: was made obvious in all we do.
7: I didn't sit well with some people.
8: What's our plan?
9: Our plan is to keep going up and not just go up, but stay at the very top. We are your favorite radio station, Splash 105.5 FM.
10: If it's up, then it's up. If it's up, then it's stuck. If it's up, then it's up, then it's up.
4: It's 105.5, The Splash.

lásán o ẹ sì kú ìsinmi òní èyí ni ọ̀rọ̀ olóòtú láti inú ọ̀kan ìjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa èyí tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ èyí tó ń dé sí etí ìgbọ̀yìn láti ìkànnì ọmọlúàbí the integrity station splash 105.5 fm ilé funfun báláú ní fẹ́lẹ́lẹ̀ nìbàdàn lórílẹ̀‐èdè nàìjíríà láti ń kàn sí yín ǹjẹ́ lórúkọ olóòtú ètò yìí olúwa ṣeun ọmọ akínọlá ni èmi lérè ṣìtù alágbẹ̀dẹ èdè fi ń kí yín káàbọ̀ sórí ètò náà ta pè ní ọ̀rọ̀ olóòtú ẹ máa bá mi kálọ̀ ojúwe ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn the guardian iná ni a fi ṣíde ètò wa fún tòní ọjọ́ àìkú èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní ẹ̀yin ẹlẹgbẹ́jẹgbẹ́ òṣìṣẹ́ ilẹ̀ nàìjíríà kí ló dé gan-an tẹ́ ẹ̀ lè wà ní ṣọ̀kan gẹ́gẹ́ bí àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè nàìjíríà kí ló dé tẹ́ ẹ̀ wo àwòkọ́ṣe òṣìṣẹ́ ọwọ̀ tó ṣe pé tá a bá yọ gaga ọwọ̀ kan kúrò níbẹ̀ ńṣe ló máa dágbáhùn ṣùgbọ́n tí ẹnikẹ́ni bá gbìyànjú láti tẹ òṣìṣẹ́ ọwọ̀ sọ́nà méjì kó ba ṣẹ́ kò ní lè ṣeé ṣe kí ló dé tí ẹ̀yin ẹlẹgbẹ́jẹgbẹ́ òṣìṣẹ́ káàkiri àwọn ìpínlẹ̀ 44 ti ń bẹ ní nàìjíríà kò lè wà ní ṣọ̀kan ìtìjẹ́ tó ṣe ní láti rí bẹ́ẹ̀ kí àwọn èròǹgbà ẹ̀yin ẹlẹgbẹ́jẹgbẹ́ òṣìṣẹ́ kí ó lè ba àjíṣe pàápàá jùlọ kí àyípadà rere kó lè ba àdé bá ìgbésí ayé àwọn òṣìṣẹ́ ní ṣọ̀rí ìṣọ̀rí tè mọ́ ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ bákan náà ṣé bí àwọn yorùbá ló máa ń sọ̀rọ̀ kan pé ìkan ń parapọ̀ ìkan mọ̀lé èrú ń parapọ̀ wọ́n mọ àgìyàn èyí ti jẹ́ tí àwọn ẹlẹgbẹ́jẹgbẹ́ òṣìṣẹ́ ilẹ̀ nàìjíríà tá a mọ̀ sí nlc àwọn bíi tuc àti ẹlẹgbẹ́jẹgbẹ́ ẹlẹ́kajẹ̀ka ẹgbẹ́ òṣìṣẹ́ kò fi lè parapọ̀ kán wà ní ṣọ̀kan ọ̀rọ̀ ọ̀hún tún dàbí ọwọ̀ tí mo dá kọ lẹ́ẹ̀kan tẹ́ ẹ bá yọ ṣaṣa ọwọ̀ kan tẹ́ ẹ fẹ́ ṣẹ́ sí méjì ńṣe ni yóò dàgbáhùn tí yóò ṣẹ́ sí méjì ṣùgbọ́n òṣìṣẹ́ ọwọ̀ kò ṣeé ṣẹ́ kí ló dé tí ẹ̀yin àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ kò lè wà ní ṣọ̀kan tó fi jẹ́ pé gbogbo nǹkan tí ẹ bá ń tiraka alákàkà fún tẹ́ ń jà fún lọ́dọ̀ ìjọba yóò máa tẹ̀yìn lọ́wọ́ àfi kí ọlọ́run kó ṣàánú ṣùgbọ́n nǹkan kan wà tí mo ṣàkíyèsí òun náà ni pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà oríṣiríṣi ẹgbẹ́ òṣìṣẹ́ tá a nílẹ̀ nàìjíríà yìí àwọn gan-an wọ́n tún ń bá wọn dá sí ọ̀rọ̀ òṣèlú tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ kí ló tún fà á tó jẹ́ pé ẹ̀yin náà tí ẹ̀ ń béèrè nǹkan pàtàkì tẹ́ jẹ́ aṣojú àwọn ẹlẹgbẹ́jẹgbẹ́ òṣìṣẹ́ rẹpẹtẹ tí ń bẹ lẹ́yìn yín ẹ tún wá máa bá àwọn olórí ìjọba bẹ̀rẹ̀ láti alága ìjọba ìbílẹ̀ bẹ̀rẹ̀ láti gómìnà ìpínlẹ̀ tí dórí ààrẹ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà kàkà kí ẹ fọwọ́ sọ̀yà lórúkọ àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ nǹkan tara ẹni mìíràn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí òṣìṣẹ́ ń wá káàkiri léyìí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin olùgbọ́ wa tá a jọ ń gbádùn ètò wa ọ̀rọ̀ olóòtú láti splash 105.5 fm ilé funfun báláú ní fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn ẹ má gbàgbé o wípé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan nípa òṣìṣẹ́ ọwọ̀ òṣìṣẹ́ ọwọ̀ kò ṣeé ṣẹ́ sí méjì o gbogbo eléyìí táwa náà ń sọ látàárọ̀ yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ alákòóso àgbà fún stúdíò ta ti ń gba ohun yìí sílẹ̀ tolú adébàmọ́wọ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ ṣe ọjọ́ òbí rẹ̀ ní kò pẹ́ yìí kí ọlọ́run ọba nínú àánú ẹ̀ kó jẹ́ kí ọjọ́ dalẹ̀ gbẹrẹgbẹrẹ kí ló dé tẹ́ ẹ lè ṣàmí torí àdúrà tá à ń ṣe yìí ó kan ẹ̀yin náà ẹ̀yin tí inú yín dùn ọlọ́run ọba ò ní jẹ́ kí inú yín ó bàjẹ́ láéláé à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ olóòtú láti splash 105.5 fm ilé funfun báláú ti ń bẹ nílùú ìbàdàn tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn òṣìṣẹ́ àti ìjọba
ni apa keje e duro na ojo wo ni e fe se leyi da eyin te je osise ijoba te wa nlo re torun yin bo oselu ni sise se oloselu ni yin ni abi olori egbe osise to je pe ni opolopo igba enu awon elegbe jegbe awon osise ki saba ko dabi alara ti won ba nfi kun lukun laarin ara won pelu awon alase ijoba papa julo lori oro gbogbo to jemo ipinu owo osi to kereju eyi to ye ki won ma gba lowo ijoba ki se yen nikan o eto igbaye gbadun awon osise ati awon koriya gbogbo eyi ta awon osise nilo fun ayipada rere ise ti kaluku won se sugbon o se ni laanu pe oselu to nbe lokan gbogbo awon to je olori jori egbe osise ta so yi lo nje ki won ma da luru po mo sapa eduro na ojo wo ni enu awon olori egbe osise ti nbe ni Nigeria yoko kon le fowo soya kon le fogun gbari pe nkan bayi ti a nfe lowo ijoba yo te wa lowo awon elegbejegbe osise tin be nle Nigeria ojo wo lenu won fe kuna ni oti yemi nitori Olorun o se ni laanu bi pe awon ohun ti awon alase elegbejegbe osise yo je ina ni won ma nko bi ara si to ba ti di pe aware awa la soju elegbejegbe osise a fe igba a fe awo a fe koko baba asasun ile yi o da ki awon alase osise wonyi won tete da awon lohun o kaluku ma wa ja fun igbe igbadun ara won dipo pe ki won ma ja fun igbe soke ati ayipada rere awon osise lele kanka lapapo oro ti o kan won no ma n saba dasi ohun gan no ma n tepele moju niwaju awon alase ijoba ti won dijo fe fikun lokun lori nkan ti won bere lowo ijoba eyi ti awon osise repete yanturu ti nbe labe akoso won ti won nilo olotu iwe iroyin the guardian o tun salaye pe ko ye ko ri be iru wa ti awon aseju elegbejegbe osise ni Nigeria nigba lawo ni koko baba asasun bon se ma nse okude e ka to se bi yoruba lo ma nsoro kan pe sakata para la sito won ni bi to ba tin le laleju yo di kelebe nu o eyin eyan wa ni isin ti a se ayeye ayajo ojo awon osise nle Nigeria lose to koja lo yi eyi ta mo si May 2026 o si se ni laanu pe nkan o ti fararo o lori oro igbaye gbadun awon osise tawon elegbejegbe n bere fun latodo ijoba wa lelekanka nile Nigeria ibere ti olotu weroyin the guardian to wa n bere na ni pe ojo wo wa ni gbogbo nkan yo yato si rere e da mi lohun ni ojo wo ni nkan yo yato ti awon osise le Nigeria yo gba ominira tooto debi pe kaluku won ni yo leto si igbaye gbadun won bere latori ekunwo owo osu leyi to tumo si alekun owo osu eyi ti enikokan to wa lori ipele jipele owo osu ti ohun na yo gba lati lo si owo oke ko na si ni igbega bakan na eyi ti o to lo lati gbo bukata opolopo awon osise ijoba yala ijoba apapo ijoba ipinle ijoba ibile iya nje won kan soju furu ni opolopo won le gbo bukata mole bi won ko se o to pari won ti yawo lo repete afi ki olorun ko saanu wa nipa idojuko irekoja ipenija eyi ti awon to je osise ijoba yala ijoba apapo ni won ba sise ni o ijoba ipinle ati ijoba ibile o to ni pe

ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan ìjọ̀kan ìwé ìròyìn ọjọ́ ìjúmọ̀ ilé wa lẹ̀ ń gbọ́ tí à ń gbọ́ yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ láti splash 105.5 FM ilé funfun báláwo nífẹ́lẹ̀lẹ̀ nìbàdàn lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́bí àpẹẹrẹ ẹ̀yin náà ẹ wo iye tí àwọn onílé epo ń ta epo bẹntiróòlù agaga àwọn tó ń ra epo bẹntiróòlù sínú mọ́tò wọn ẹ wá wo iye tó dà ní ìsín àwọn ará ẹlòmíràn máa sọ pé àwọn ọmọkùnrin ẹsẹ̀ méjèèjì ló fi tilẹ̀ ìlàjì ẹsẹ̀ lẹ́lòmíì fi ń lélẹ̀ ní ìsín ibi tí ò sówó lọ́wọ́ rẹ̀ ẹlòmíì wà tó ṣe pé orúkọ ló kó lórí bíi háràhárà débi pé tó bá ti gbowó oṣù báyìí láàrin ọ̀sẹ̀ kan sí méjì ọ̀rẹ́ mi owó ti sá lọ owó ti lọ ẹran lọ àkẹ́ àfi kọ́lọ́run ṣàánú wa ni ẹ bá máa ṣiṣẹ́ fún iléeṣẹ́ àdáni ẹ bá máa ṣiṣẹ́ fún iléeṣẹ́ ìjọba èyí ó wù ó jẹ́ àfi kí ọlọ́run kó fọwọ́ tọ̀ọ̀kan àwọn aláṣẹ kan máa ṣe dáadáa torí nígbà míì téèyàn bá dàgbà tó tún lọ ń yáwó lọ́wọ́ ọmọ-èké nǹkan ń ṣagbárí onítọ̀hún ọ̀rọ̀ olóòtú láti splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ lẹ ti ń gbọ́ wa nìbàdàn lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀yin náà wo iye tí àwọn onílé epo ń ta epo bẹntiróòlù ní lítà ní ìsìn lítà epo kan ṣèbí lẹ́nu ọjọ́ mélòó kan yìí ni wọ́n tún ti fà á sókè kí la fẹ́ ṣe lórí eléyìí báyìí n tó wá ń du èmi lọ́kàn gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ iná ni pé kí nìjọba àpapọ̀ nàìjíríà lábẹ́ ìdarí bọ́lá ahmed tinubu ń wò tó bá tiẹ̀ wàá jẹ́ pé kò sí sọ́bsidì owó kórímátà lórí epo ní nàìjíríà mọ́ ṣé ìyẹn wàá sọ pé kí ààrẹ nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu kó má dàbí ọgbọ́n wípé ẹ jẹ́ kí ìjọba àpapọ̀ náà kókó ipa kan pàtàkì lórí àti jẹ́ kí iye táwọn èèyàn máa ra lítà epo bẹntiróòlù lé epo kó wálẹ̀ díẹ̀ àwọn èèyàn máa ṣàdúrà fáre àtijọba àpapọ̀ kí ló wáá dé tí gbogbo ohun wá ń wò wá tí kàtẹ́gbin bí ìgbà pé ọ̀rọ̀ wa ò tiẹ̀ kàn wọ́n eléyìí ò dáa ó rí bákan àfi kí ọlọ́run ṣàánú wa lórílẹ̀‐èdè nàìjíríà ohun tá à ń sọ ni pé nítorí àlékún owó epo bẹntiróòlù ẹ̀yin náà sì mọ̀ pé yàtọ̀ sí àwọn alágbára tí ń lo mọ́tò ayọ́kẹ́lẹ́ ní ìsín wọn ní alágbára ní fọmódó retí ọ̀pẹ̀lẹ̀ àwọn alágbára máa fọmódó retí ẹlòmíì gan tó ṣe pé mọ́tọ́sáìkù ló ń gbé káàkiri pẹ̀lú ìkanra ló ṣe ń repo lèmi ṣe ń lérò rẹ̀ gẹ́gẹ́ bí ọmọdé tí ò tí dàgbà pọ̀ wípé ó yẹ kí ìjọba àpapọ̀ ronú pé kí ni ipa táwọn náà lè kó tó bá tiẹ̀ jẹ́ pé iye owó tó ń ta lítà epo kan yẹ kí ìjọba lè sọ pé a ti gé sí 85 naira per litre ìjọba náà máa gbé yòókù ẹ wà ní orí ipò lásán náà ó ẹ wà láti máa ṣètọ́jú wa ṣàkóso wa ni kọ́lọ́hún kó ran ìjọba àpapọ̀ lábẹ́ ìdarí bọ́lá ahmed tinubu lọ́wọ́ àti ìkọ̀ọ̀kan ìjọba ìpínlẹ̀ pẹ̀lú ìjọba ìbílẹ̀ bákan náà ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ olóòtú náà ni o láti splash ibẹ̀ láwà tí a ti ń dá kéke lókè tẹ́ ẹ sì ń gbádùn wa lónìí ọjọ́ àìkú níbo lẹwà tẹ ti ń gbádùn wa ná ṣé ẹ wà ńlé ni àbádúgbò lẹwà ẹ ti jáde lọ síta lónìí sunday ẹ tún lọ sí ṣọ́ọ̀bù yín ọjọ́ òlẹ́wà fẹ́.

0: ayọ̀ tó dàbí ọdún iléyá. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn-ín músẹ́. Káàṣì fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlágelu 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti Cashier? Mo ti Cashier.
1: Flash FM 105.5.
2: Official sounds with DJ Gepa.
3: Sound of the Kingdom.
4: Yes, yes, y'all, everybody. It's your boy David OBO's in the building. And you're now hanging with DJ Goff Pop on the decks, killing it with the baddest tunes. Let's go.
2: DJ Goff Pop.

0: odi tun le bara lori ye o lo mu agbara kun agbara ni gbogbo e yo lolufe abiodun adewole mr double a e ma jo e ma yo o de pada
1: de pada
0: Ojo aro sudede yo roju ayo ojo idunu ati alaafia oya o e wa fi kegbejo lori eto ijoba ibile lojo jo eti laago marun irole 5 PM Friday ati gbangba lasata laago mokanla owuro ni gbogbo ojo abameta Saturday 11 AM Saturday pelu abiodun adewole mr double a owo baba for wa si tamo bi emowo e mo pe ko le do rara o ma fona soju keke Mr. Double A Balẹ̀ Bàgẹ̀ Bíẹ̀rẹ̀ Ndẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.

0: Slash FM 105.5.
1: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
5: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
1: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Ǹjẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa.
8: Gateway? Rárá o, kí ni ó jẹ́?
7: Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti kún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi.
8: Èyí dùn gbọ́ púpọ̀ ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
9: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
8: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́.
7: Bẹ́ẹ̀ni pátápátá.
9: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
8: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
9: Rárá àti rárá.
8: Ó dà bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí náà ni màá fi orúkọ sílẹ̀.
9: Kàn sí gateway.

0: lọ́dún. Iléeṣẹ́ Omega Travels pẹ̀lú àjọṣepọ̀ Globe Trotting Travels. Bí àkànṣe ètò iléyà Kanipa 2026 kalẹ̀ nílùú Qatar. Ìwọ àti mọ̀lẹ́bí rẹ̀ a jọ máa jayé yẹn nílùú Qatar lówó tí ò ga jara lọ. Lẹ́yìn ọjọ́ kẹta ọdún iléyà May 29 ni bàlúwa máa gbéra lọ sílùú Qatar. Five Star Hotel la máa dé sí pẹ̀lú oúnjẹ àjẹpọ́nú látó ń ṣara lóore láàrin ọjọ́ márùn-ún gbáko. Ìgbádùn jaburata ní Desert Safari Museum, Qatari Village, City Tours, síbi tí ròyìn ò tó àfojúbà. Ọjọ́ márùn-ún nílùú Qatar láti catch fun with your family. Kàn sí iléeṣẹ́ Omega Travels tó wà ní third floor, Lisa Building, Ring Road, Ibadan. Tàbí Globe Trotting Travels tó wà ní South Plaza, Wema Road, Uluwale Estate, Ibadan. Telephone numbers àti WhatsApp wa ní 0816-552-0410 tàbí 0911-643-7996. This is a great opportunity to display in your passport and have a luxurious Ileya celebration.
1: Bí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ̀lẹ́ àǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
2: Èyí lòlò náà lórí epo lọ́sẹ̀ yìí ó pọ̀ ju tọ̀sẹ̀ tó kọjá lọ àbí? Owó epo túbọ̀ ń gbówó lórí sí, bẹ́ẹ̀ la sì ń ná ọ̀pọ̀lọpọ̀ owó látàrí èyí. Ìbá ṣe ìgbà ooru tàbí àsìkò òjò kò sí gbà táàkì náà bitibiti owó lórí epo tá à ń rà sínú ẹ̀rọ amúnáwá wa jẹnirétọ̀ nígbà gbogbo.
3: Jẹnẹrétọ̀ sì ń ná ọ̀pọ̀lọpọ̀ owó lórí iná. Pẹ̀lú Lumos, o lè tọ́jú ìdá 90% owó sápò ara rẹ̀ kó o sì bọ́ lọ́wọ́ epo rírà nígbà gbogbo.
2: Kí ni mo lè fi ẹ̀rọ amúnáwá Lumos tàn?
3: O lè fi taná, fáànù, àbí rédíò. Bẹ́ẹ̀ sì ni o lè fi ṣáàjì fóònù rẹ̀ àti àwọn ohun èlò tó ń loná tó ṣe pàtàkì.
2: Ṣé ìwọ náà rí pé ó rọrùn kò sì wọ́n rárá?
3: Bẹ́ẹ̀ni, pẹ̀lú Lumos kò sí ariwo, kò sí pé ò ń ra epo, kò sí wàhálà rárá. Owó rẹ̀ ò sì gunpá. Ó ṣe é gbọ́kànlé pẹ̀lú iná nínú ilé rẹ̀ láìsí fàákàjà.
2: Darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tó ń lo Lumos láti bọ́ lọ́wọ́ owó ìná tó ń fani lápòyà. Yára pè wá lónìí sórí 0800 123 4567 kí wọ́n náà bẹ̀rẹ̀ sí ní rówó fipamọ́.
4: Àmọ̀dì tó lè bára lórí yẹn ó lọ mú agbára kún agbára ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. AA ẹ máa jó, ẹ máa yọ̀, ó dé padà. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀, òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ Ẹtì láago 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. AA, owó bàbá fọwọ́ àti táàmù bí ẹ mú owó, ẹ mọ̀ pé kò lè dọ́ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́. Mr. AA balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.
5: Splash FM 105.5. Yes, yes, y'all, everybody. It's your boy David OBO's in the building. And you're now hanging with DJ Goth Pop on the decks, killing it with the baddest tunes. Let's go.
6: DJ Goth.

0: Splash FM 105.5.
1: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
2: Bíẹ̀bí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ̀lẹ́ àǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
3: Aisha, ǹjẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa.
4: Gateway? Rárá o, kí ni ó jẹ́?
3: Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti tún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi.
4: Èyí dùn gbọ́ púpọ̀, ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
5: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore-ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
3: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
5: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
3: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
5: Rárá àti rárá.
3: Ó dà bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí náà ni màá fi orúkọ sílẹ̀.

ọlọ́dọọdún. Iléeṣẹ́ Omega Travels pẹ̀lú àjọṣepọ̀ Globe Trotting Travels. Bí àkànṣe ètò iléyà kalẹ̀ pa 2026 kalẹ̀ nílùú Qatar. Ìwọ àti mọ̀lẹ́bí rẹ̀ a jọ máa jayé yẹn nílùú Qatar lówó tí ò ga jara lọ. Lẹ́yìn ọjọ́ kẹta ọdún iléyà May 29 ni bàálù wa máa gbéra lọ sílùú Qatar. Five Star Hotel la máa dé sí pẹ̀lú oúnjẹ àjẹpọ́nu látó ń ṣara lóore láàrin ọjọ́ márùn-ún gbáko. Ìgbádùn jaburata ní Desert Safari Museum Qatari Village City Tours síbi tí ròyìn ò tó àfojúbà. Ọjọ́ márùn-ún nílùú Qatar láti catch fun with your family. Kàn sí iléeṣẹ́ Omega Travels tó wà ní third floor Lisa Building Ring Road Ibadan tàbí Globe Trotting Travels tó wà ní South Plaza Wema Road Real Estate Ibadan. Telephone numbers àti WhatsApp wa ní 0816552 0410 tàbí 0911643 7996. This is a great opportunity to dispatch in your passport and have a luxurious Ileya celebration.

0: gbogbo ẹ̀rọ rẹ pẹ̀lú Bosch Lubricant Engine Oil. Bosch Lubricant Engine Oil a fún ọkọ̀ rẹ ní agbára láti rìn ní ìgboyà. Epo tó dára pẹ̀lú iṣẹ́ ẹ̀rọ tó dára fún ẹ̀rọ kékeré àti ẹ̀rọ nílá. Bosch Lubricant Engine Oil a sì ẹ̀ ní dídé àti àwọn àbáléti òdínkù. Ó wá ní lítà kan, lítà mẹ́rin, lítà márùn-ún, lítà ogún márùn-ún, ìgbà àti mẹ́fà lé lí lítà. W30, 20W50, 15W40, Super SAE HD40, SAE HD50, AW Hydraulic, Super SAE P40 pẹ̀lú P50. Ìtì epo jẹ́ EP90, EP140, EP85W140, ATF Destro 3. Bosch Lubricant Engine Oil jẹ́ ọjà ìfọwọ́sí Mancap. Ó wà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tí a ṣe ìpèsè àti títà rẹ̀ pẹ̀lú Bosch Energy Limited. Olú-ilé-iṣẹ́ wa wà ní kìlómítà 42 Lagos Ìbàdàn Expressway.
1: Àwòdì tó lè bára lórí yẹ́, ó lọ mú agbára kún agbára ni. Gbogbo ẹ̀yìn olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. AA, ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
2: Kájọṣe, ìwé tàgbà kájọṣe
1: ooo. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀, òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ̀jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ ẹtì láago 5 PM 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. AA, owó bàbá fọwọ́ sí tá a mọ̀ bí ẹ mú owó, ẹ mọ̀ pé kò lè dọ́ọ̀rọ̀ rà. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí, ẹ mọ̀ ní ìsìn.
3: Aisha, ǹjẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa. Gateway? Rárá o, kí ni ó jẹ́? Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti kún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi. Èyí dùn gbọ́ púpọ̀, ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
4: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
3: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
4: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
3: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
4: Rárá àti rárá.
3: Ó dà bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí náà ni màá fi orúkọ sílẹ̀.

0: ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 mílíọ̀nù náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn-ín músẹ́. Káṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1# Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347 *1004 *2# Bẹ́ẹ̀ lẹ́sìn tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: With Messi, you go for goal here. Oh my goodness!
2: Running at the Selko.
1: It's Mbappe! Oh my word! Alvaro Pereira hit by James! Oh, what a goal! One of the greats! My word, this boy's a star! Four games, four goals!
3: Change is the only constant thing in life. After almost 20 years of world sports, it's time for a change. Or should I just say, the time has changed. Join the World Sports Crew Saturdays on Splash FM from 1:15 p.m. to 2:30 p.m. New time, same crew, same energy, quality analysis, and of course, same banter. Splash FM, Saturdays, 1:15 p.m. to 2:30 p.m. World Sports. Sports delivery, just the way you like it.
4: Lòlòná lórí epo lọ́sẹ̀ yìí ó pọ̀ ju tọ̀sẹ̀ tó kọjá lọ àbí owó epo túbọ̀ ń gbówó lórí sí bẹ́ẹ̀ la sì ná ọ̀pọ̀lọpọ̀ owó látàrí èyí ìbá ṣe ìgbà ooru tàbí àsìkò òjò kò sí gbà táàkì ná bitibiti owó lórí epo tá à ń rà sínú ẹ̀rọ amúnáwá wa jẹnirétọ̀ nígbà gbogbo.
5: Jẹnẹrétọ̀ sì ná ọ̀pọ̀lọpọ̀ owó lórí iná pẹ̀lú Lumos. O lè tọ́jú ìdá 90% owó sápò ara rẹ̀ kó o sì bọ́ lọ́wọ́ epo rírà nígbà gbogbo.
4: Kí ni mo lè fi ẹ̀rọ amúnáwá Lumos tàn?
5: O lè fi tanná, fáànù àbí rédíò. Bẹ́ẹ̀ sì ni o lè fi ṣáàjì fóònù rẹ̀ àti àwọn ohun èlò tó ń loná tó ṣe pàtàkì.
4: Ṣé ìwọ náà rí pé ó rọrùn kò sì wọ́n rárá?
5: Bẹ́ẹ̀ ni pẹ̀lú Lumos kò sí ariwo, kò sí pé ò ń ra epo, kò sí wàhálà rárá. Owó rẹ̀ ò sì gunpá. O ṣe é gbọ́kànlé pẹ̀lú iná nínú ilé rẹ̀ láìsí fàákàjà.
4: Darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tó ń lo Lumos láti bọ́ lọ́wọ́ owó ìná tó ń fani lápòyà. Yára pè wá lónìí sórí 0800 123 4567 kí wọn náà bẹ̀rẹ̀ sí ní rówó fipamọ́.
6: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
7: Splash FM 105.5.

0: bẹ́ẹ̀ ni ẹ bá ní sọ fún wọn pé ẹ wálé dádì ẹ jọ náà ẹ máa bọ́ nílé náà kí lẹ̀ ń ṣe ń gbòòrò ẹlòmíì wá ń gbòòrò báyìí ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ fún ni tó bá sọ fún pé uncle dádì ẹ ní lọlé ni a ní kí lòun fi sínú ilé a lóun ò tí lọlé o ẹlòmíì àti ẹ lóun ti gbàgbé a lóun ti gbàgbé tó níyàwó òun lọ ọmọ a ti gbàgbé ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ níbi tó jayé dé ibi ẹ bá já ayé dé ayé amọ̀ pẹ́ jẹun ayé ò ní fàájì ayé ò mọ́ pẹ́ jẹun ẹlòmíì ti jayé yẹn jayé yẹn jayé yẹn ó ti gbàgbé ibi tó ti ń bọ̀ ẹlòmíì ti jayé jayé jayé jayé ó ti gbàgbé ibi tó ń lọ ẹlòmíì dẹ̀ ti jayé jayé jayé jayé jayé ó ti gbàgbé ibi tó wà ńbẹ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ ìbẹ̀lẹ̀ dé níbọlẹ̀ ń lọ níbọlẹ̀ ọwọ́ ṣẹ́dé dúró níbọlẹ̀ bá ìrìn àjò ìfẹ́ yín dé ṣí ẹ̀ ní kejì yín lè sọ wípé I'm so lucky àbó máa sọ pé àṣìṣe tó ń ṣe jù láyé ni pé ó ń bá yín pàdé nínú àjò ayé hùn tàbí pé ẹ̀yin náà bá wọn pàdé ní ìrìn àjò ayé tẹ̀yìn náà jẹ́ ìdí tí ọlọ́run ṣe pé tí à ń pè ní ìfẹ́kalẹ̀ nìyẹn rárá o àwọn alábẹ̀rẹ̀ sí ní mọ́tà bẹ̀rẹ̀ sí ní ìyá tà bẹ̀rẹ̀ sí ní pin àwọn aláṣọ ìfẹ́ yẹn di ẹ̀rù tá a wá sọ di ẹrú àwọn alámú ìfẹ́ yẹn tá a sọ di ìdàkudà ó wá di táyà ń jáwọn ìwé ìwò yìí àwọn ọ̀dọ́ gan wọn tiẹ̀ wá fẹ́ lọ́kọ mọ́ wọn fẹ́ níyàwó mọ́ ìbẹ̀rù ni ìbẹ̀rù bojo òun náà ni ọ̀dà ọ̀nà wa ni a máa ń gbà àwọn ọ̀rọ̀ kan wà tá a máa dá sí ní alẹ́ yìí àwọn ọ̀rọ̀ kan wà tá a jọ máa bọ́lù ní alẹ́ yìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìfẹ́ ni ò ẹ gbọ́dọ̀ lọ́bi kankan mo kí n káàbọ̀ sí gbàyè splash ń bá méjì kọ́ ọlọ́run ó splash jù ẹ máa lọ sí àtẹ̀jáde ní àgbáyé ojú òpó facebook ní ẹ lọ ṣe àwárí ẹ splash fm 105.5 ìbàdàn ẹ like ẹ love ẹ share comment yín ẹ jẹ kí yẹn kí o máa gbéra ìsinmi aláyọ̀ lẹ́tọ̀ bẹ́ẹ̀ ètò ní ìsinmi aláyọ̀ tọ́lá ní aládélájà lórúkọ tèmi yẹ ìròyìn ní àwòkọ́ṣe eré ọmọ tó sọ tán sọtán gbùrayé àpẹẹrẹ eré ọmọlúàbí wan orí yín ó wà ńbẹ ẹ máa lọ sí àtẹ̀jáde fún mi ní àwọn àtẹ̀jíṣẹ́ yín ẹ̀jọ́ jàre ẹ jẹ́ kájọ ṣe kí ni kájọ gbára kàsí dà ẹ jẹ́ àjọ ṣiṣẹ́ yẹn ní alẹ́ yìí ẹ bá mi like ẹ bá mi love ẹ bá mi share àtẹ̀jíṣẹ́ yín ẹ jẹ́ kí ìyẹn kó máa dé àrọ́wọ́ tó mi ẹ dákun torí ọlọ́run báwo ṣe ká nífẹ̀ẹ́ kí ló ń tà ń pè nífẹ̀ẹ́ abala kí ló ń trend three sọ́ọ̀mù torí ọlọ́run lásìkò tá a wà báyìí ẹ dákun torí ọlọ́run ṣé tí oúnjẹ tó wọ́n gógó ni ká sọ ni àbí tí oúnjẹ tó ṣẹ̀ṣẹ̀ ń gbẹnu wálẹ̀ díẹ̀díẹ̀díẹ̀ lọ́wọ́ apá àbí kan ṣóun ni ká sọ tí iléèwé àwọn ọmọ tó ń gbẹnu òkè ṣóun ni ká sọ ni tí àwọn àìsàn lóríṣiríṣi kọ́ lọ́ọ́ má jẹ́ kí àìsàn kò gbógun kó kọlù wá ṣóun ni ká sọ ni tí ìròrí kí ni mo fẹ́ jẹ́ kí ni mo fẹ́ mu kí ni mo fẹ́ wọ̀ báwo mo ṣe fẹ́ gbọ́ bùkátà ṣóun ni ká sọ ni láàrin gbogbo ọ̀rọ̀ ìpátá o àmì ìdẹ̀wà òpó rọ̀ wọ́n lọ́rùn owó pọ̀ wọ́n lẹ́nu pa gbogbo ẹ ti dé tán ìfúngbà bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ now the next thing for them ni pé ká wá wá ẹnìkan ká pè pé babe ó yá join us o akànkẹ́ afẹ́ catch cruise ni irú cruise burúkú wo ni cruise burúkú wo nìyẹn ẹ jọ tó dọ́ lọ́n three some lásìkò yìí àwọn ìyáálé lè ṣe o àwọn ọ̀dọ́ náà ń ṣe o kódà ọ̀rẹ́ wa kẹ́yìn sọ fún mi lánàá pé kí ni pé ọkọ ẹni yẹn wọ́n máa ké sí lọ́rùn ni pé babe nǹkan tí mo fẹ́ nìyẹn that's what I want now and if you don't really love me genuinely you have to support me ni lọ bá mi wá lédi kan wá lọ bá mi ṣe kíní kan so ìyàwó ẹni yẹn gẹ́rọ́tẹ̀wá tó wá máa gbìyànjú ẹ̀ òun ló máa wọ́ ọmọbìnrin yẹn òun ló máa tọṣẹ́ yẹn pé yẹn jọ náà jọ babe mo dẹ̀ rí ẹ o you very clean babes afa náà pé ọkọ mi ni ẹkíní kan jọ mo fẹ́ ká jọ wá ṣe threesome pẹ̀lú èmi àtọkọ mi because ọkọ mi like nǹkan bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ máa ń bínú àzìntí máa sọ pé nù mi ò ṣe ó máa bínú ni ṣe understand ayé ti wá di ayé threesome báyìí àmọ́ bí táwọn akọ ayé yẹn lọ aṣá ń torí ìbọ̀ lẹ́gbẹ̀ẹ́ lókè nílẹ̀ ni now tó bá wá pé ẹnìkan pé ó yá jẹ́ ká jọ ṣe threesome tó lòun ti gbọ́ kò sí wàhálà ah thank you my darling god bless you all right kí ni èrè wọn ẹjọ́ ṣé torí owó tó máa sọ fún tẹ́ ẹ bá gbé owó tó sọ fún ẹlòmíì owó ìyá owó tí ò dáa owo itiju be ni owo ironu ni won aso fun won ko wa jo yin loju pe ru won fa posita wa lo sori social media wa ma pariwo pe ah kini ko mi o mo gba yen o won drug mi ni o mi de mo gba yen se won drug mi ni sister tola mi o mo gba yen won drug mi ni o won ko invite me pe e won ferry me pe meeting kan wa pe awon ma need me nibe mo de lo si de won ma ti mo ma de be bayi mo ko je o won de fun mi ni boya soft drink o mo de mo soft drink ye the next thing ni pe I slept off mi o mo koko mo mi o anything mo agba ti mo ji boya kan bi 2 kan bi 3 ni mo toju mo ri pe won ti ba le olajo ti ko ba mi ati to la ni mi o mo koko ni pa re mi o mo koko ni pa e I saw e mi o oh sister mi are you for real seriously e mo koko ni pa e tan gba yin buruku buruku bayi bi ke se kini bi ke daku as in ni bo la mbale aye yen lo I need three some wa se two some wa se four some means the 5 Igbeyin aye ti de o, igbeyin aye ti de. Please join me on Facebook @FM105.5 Ibadan. E ba mi like, e ba mi love, e ba mi share, comment yin. E je ki yen ki o ma gbera. Be ni nitori pe bo se nlo be ni awa na se kini an tele. Oya se da ko stable da ko wa bold. Ke wa yan wa jade wa abi an se be. An se tori ti yin na ni o jare ko le ba jora won. Ki on gbogbo ki o le ba ku mu gege bi etoju e fon na ni isimi alayo leto pe eto na isimi alayo an se three some an se four some iyen bayi ni o tun gbe ka wa mo gboro aye o iyen lo tun lo bayi to tun lo fa three some ni an means the four some eh imagine bawo ni emi a se pe obirin mi imora pe jo to ro olohun wa se three some pele mi atoko mi e jo to ro olohun in so gbogbo dani. Now, this is my question. Omo birin ti mo ni ko wa test oko mi yi. E ma ba mi pe ngba ta jo se kini ati dun ma be ko. Soju e ma kuro la roko mi lai. Eh? Ojo le kuro because ati jo se o de ti towo. O de ti gbadun e. En to ku ni pe ko ma wa kiri. A ma wa kiri ni bo ko wa kiri o fun e ma wo ko mi ka. Eje ka ma gbon bi aso omo yoyo o ma ni eje ka ma gbon eje ko ma ye wa beyen eje ki o ma ye wa beyen as in awon eyan mi wa mo boya won ni aburo mo mo ko won ma laburo won a legbon won a ni ya won a ni baba bi won ni ya won a laburo ya bi won ni baba won a laburo baba won a legbon baba won a legbon ya family awon yi ejo ki la won yen wo na se won ki se family meeting lodo ti won ni pe ore pa ma le niyin o won lo gbo yin wa ti gbo bi kan ni amen to niyin o because omo ton bi lere awon asa kan wa ti o kin se ti yoruba awon iwa kan wa te le ba ni owo yoruba se dawon ti mo ko wa ni ale o lagbara po e ti gba nkeke o kini mo so fun yin abala keji awon obirin kan be to je wi pe lati ibere ife won mi mo bi e se nse ife ti yin o e wa se ife yen se ife ti gba akaba lo now ni ojo ale yin to tin dale lo iyawo o kan le so pe o kan le decide pe ah oko mi o sweetheart mi o ejo daddy e permit me mama please write your name down ejo mama lo sodo omo yin o odo omo yin ni mo fe lo bayi nisin mo fe lo faramo omo yin fine and good oko won so po da ko si wahala e free e lo faramo omo elomi oba di odo omo yin ni oba te pasi be elomi n ba to ba di odo omo yen tan a wa lo te pasi be o ma gbagbe oko e sile koni bere pe oko mi o bawo le se sun o bawo le se nji o mo ti so nje fun yin o o nje ti wa nu freezer o mo ti so nje o ati so mi awon mama wa agbalagba nsin in to tun trend la ni awon arugbo wa awon agbalagba wa ni wipe won a fi oko won sile nle won na lo joko tomo e se nde bayi se mo pe nigba ka won okunrin la ma nso lenu abi alawa okunrin o de mo okunrin o ro mo okunrin nisin bayi o nkan to rain laarin awon to je agbalagba na bayi bi a se soro yi won a fi oko won sile nle won aso fun pe a fe lo sodo mo wa ba ri mo fe lo joko tomo yin ni e wo fi sayo ni te ba kan bise e ba kan business e ko saye ko si gba ko sawo always busy ni ko si time ko si bo fe toju omo ko to toju oko ko to dano ko to so nje ma lo be awon wa da bi omo do fun omo won e dakun se ara asa wa yoruba na ni yoruba ni pe ibi to ba pe ni ori a kin fi tele iya eni ori eni aye eni ni emi eni ni so be pe abon wa ni pele pe mo imi kuku le ba mi se gbugbu eleyi e wa so mo ma edo mo odo e n ta pa sorun yin ni o madam ka e gba omo odo ki mo mi yin wa ma ba yin supervise abi o da pupo ju o ben mo so fun yin e gba omo odo ko je pe mo mi yin no ma supervise pe omode o ya se bayi e fola tala fero o ya se le o ya se le ju wi pe ke so pe boy oko yin o fara mo pe ke gbo omo odo mama yin lo wa di omo odo iyan buru lai so ko ga mi adegbe gara wa le yeru fun re iyan buru afaja a lo aseju baba ojo ni ki lo sele gangan nkan ti o da let's call it spread the spread ba woni mom si mami mami tola mo mami mami a joko ti mi agbale fun mi eh anu le fun mi a wonu kitchen aso odun kan mo wo ore mi kan lo asisu ore mi ta so yi o kuku si menle o ko yeyin kuku si awon yen kan me te lati finish my olodun ti so won sinu owo so yeyin mu wa de ile ore mi ni odun yen nigba ti mu wa de ile ore mi tori mo se yera fun ore mi yen titi di eni aso nigba ta ma de ile ore mi tan so en ti mo so yi ojogbon ni ben mo so fun yin mi fe so ju ben yen lo ke lo palagbara ni ni eka ibi to tin sise ohun nikan soso lobirin ninu gbogbo won ohun ni ka le mo bi level en ti mo nso nipa e owo nbe now mo ba de le lojo na lohun ta ba kan me pe grandma kan ni mom si wa ore mi mom si wa okay mo ba ni ki bere mi ore kini ko mo ba lo da eni ma de wa de leyin mo de wa lo ntototo lojo lodun yen lohun mo nlo mi o da lo emi na mo bi eni kan dani se ngba ta ma de ibe eyin eyan mi mama ore mi no wa no kitchen mama e ti sise o ti re won won ti mop won ti clean won ti so je won in fact ni ojo ti an so yi hun won se ti gbogbo awon je tan gbe sinu freezer ni won rufo won se wedu won se la won so be ran gbe won se obe eja won se obe eran won se obe eja bori gbogbo e na se bi won se si gbogbo ejo niyan o to je wi pe won wa ko be sinu freezer so ba temi ma de be mo ri pe mama yi won ti se wa la gan o ti re won ha ore mi wa ni pe ore mi ki le ma je e wo grandma ayoyo jo e lo ba mi be sule no e be sule no e ba mi guyan fo re mi mo wa ni emi ki grandma lo be sule no fun mi mo ni ore mi ni je o no ore mi no ko le to ba yen ore mi ko le to ba yen now ko le to yen now ko le to yen now ask him ko le to yen now e jeun now e ba mi guyan gamo yoya e ba mi guyan ba mi guyan ah e lo sodo ki nothing pe na bodo awon arakunrin e so enu loro wa ko lo gba fun mi e ba mi guyan fun ore mi mo wa ni mi o le je ore mo ni to ba gun ko ni lo lenu mi o ni je ha oni no ore no ko to yen ko se kini kan se mu pe mama na ma se papa furu wa ni be oko mi ki lo sele ko si wa la je ki sare se o de ma mu dada o mo ma gun o ka to so me ni meji ba po pando ti jade ni odun ti mo nso yi te ba fe je yen ma ku je yan ni mama ore mi ba gun eyan bo egun eyan yan ton ba yi ki mo fe se binu mi odun pelu nti mo ri yen mo ni ore mi jeun ni bi by say ah oh no grandma okay e ma pack onje ore mi se mo pe ko ku mo nkan to nse mi o ni e ma pack onje mo wo ya yen aso ti yan wo afi bi awon modo te yan gba te wa ni ko ya e ma sise wo te wa gba ni okan ta mi baje so iba ti mo wa gbonje yen ton ti mo driver mi lodun yen wa bi mi pe oga as in se ki lo sele e fe tura kan be yen mo ni mi lo suraka mo ni so mo pe mama ore mi lori to nwole to nwode to n dana yen o ka wole ri pe ore o onia onia je o ah ironi ironi mummy won no lori bayen ti ti won wa n dana e dakun to ro olohun keyan gbadura po olohun nana fo mummy so to buru ju ni ko ti yeyin e jo yin te ba n se be lale ko n se ara ilana wa yoruba o so yeyin ori ni ya yin je orun yin ni ya yin je aye yin ni ya yin je emi yin ni ya yin je dingi yin ni ya yin je ika yin ni ya yin je so yeyin bayi e ma gbe osuba kare fun won ko ji pe ka wa so won di omo odo o ma n pe sorisirisi o so yeyin en to bi mo nsin ti ye wa ba se olojojo omo se mo pe iyen yato o yato iyen yato iru ye ko la nso so ti yeyin awon kan wa to je wi pe won bi mo sowo ko si nkan kan te fe se e kan nfe lani eni ha mi o le wa ku jare mi o le para mi mi o le para grandma o ye wa se da grandma o ye wa se le grandma o ye ba mi si gate enu ti e ti yin ni grandma e je ba mi si gate fun won grandma e je ba mi check ni fun won ah ejo ma ejo sir te ba nse family yin ko dara to ejo ejo abebe ni ejo nturo olohun e je ka stop se be ko pon wa le rara awon eyan to ri eyan ma soro yin e kan ni mo ni Oloro abi etididi e ja lo se atarijara ni agbayo jupo Facebook ni ke lo join mi nibe ni tona slash fm105.5 Ibadan e like e love e share comment yin e je ki yen ki o ma gbera so se mo pe ojo yen o nlo were were were de were ke la ni lati so fun yin agbajo pa wo obirin ti a gbon si ategun lo radio ati television ni orile de Nigeria egbe wa e sa pe ni Women Broadcasters Forum laipe ati laini ejina eh a fe gbe yin de be Olorun gbo a ma gbe yin de be kini kan na ti a fe se a fe ko mo tutu jade ni a fe ko ra wa jade o ko ja be e ma gbadun e gan ni a kin pe e ko ju loro be bo an gbo wa to je pe eyin na de je obirin ti e so ni ori agbagbe radio tabi television a je pe arin wa lo ye ke wa 08074 80 5574 08074 80 5574 o na ni a gogun ona ti e ma ni lati kini lati ro mo all right iye ba o kan awo gede ngbe ni ti a ba so pe idanileko idanileko idanileko you know idanileko to laponja yen lo ma gbe a lo si ile eko giga university ti Olabisi Onabanjo to wa ni Agowoye ni ipinle Ogun ah won ti gbianju ise ti logan ni professor Adebayo Ayokunle Aina ah won ti sise gan ni o won sise gan ni idanileko eleketa din ni adoje ru e 127th oho inaugural lecture won really gbianju gan ni kudos to you sir oh my prof egbianju gan ni egbianju gan ni e really gbianju ti a ba nso nipa ile eko ile ti o danto tori e to si wa nbe o si be fe soro ti e so pe e fi owo bo Olabisi Onabanjo e fi owo bo seyin be ni ojo Tuesday ti se ojo kejila ninu osu karun odun sawaye ago meji osan gerege o na ni gbogbo eto yo ma bere be ni ben gbogbo re o si ma waye iyen ni ogo lecture theater OOU main campus ago iwoye ben labi alaga professor Ayodeji OJ Agbola awon na ni first chance lo won ni ago we e ba won pade professor Onko Olubomi e to ba won na pade nibe gbogbo gbogbo e pata ki o le ba da na ni ki wa ni nkan ti a ma ti won fe ma jiroro le lori gan ni ojo yen when a punishment and the question of proportionality in Africa society. Yeah, in koti ama jiro ruli lori ni yawani join us on Zoom. So meeting ID 90705086 00 Benny and YouTube Olabisi Onabanjo University live streaming. Benny, a dupe ni owo Olorun ba. Olorun lo ni ori be. E ba nki baba wa, mo se we, ko ni baje la se lowo Olorun. Emi na wa nbe o. Benny, a ma wa nbe. Ni wa nbe. Ah, eni wa nbo. Abi mi o fe wa nbe ni. Sanja olele ni ajao excel oluwa seun ajo wa ni apa ibi ti awaye ni o eleleyi osinu sabi red one ajo wa lale ni ayomide lonse ah ori e ko bita adukan olohun gbogbo apata ajo wa ni enu se ni asale ori ni aki awe wa lati enu iloro patapata to fi de oke to di pe ise o gara ni apa ibi ta wa dede akoko yi ah a fi ise kan ni omo lu abi ni iyen ki je ka wo raye wahala ki je ka raye ja tabi foro kankan ise bayi o na ni awa ba nse a ki pe eku kale le ko sin o da pelu iyen nko ah abala kilo trend o wa nbe o kini ka se o wa nbe o kilo nsele labe ile yin iyen na nbe nbe ta ma joro le ni ale abala je ka pari e kilo nsele lode yin a pari e ero ti arabirin kan bayi ti mo gbe oro won wa si reto ti won salaye ni odun yen pe oko won o ma nwa asanwo nje asanwo school omo asanwo ole sugbon ki nsun se ranti aha yeah so madam yen tun pada so fun bi pe won te na ma wa ni jo saturday to koja pe bo won tun wa mo o sugbon o won sanwo school omo o owo ole o owo nje awon omo nikan o na ni won toju pe won ti yo awon kuro awon sa n toju ara awon na pe chika won wa dro be na ni igbawo la wa mo o si oro yen ti o ma yanju ibere yen o na ni yawo won ni won bere cinema bere ni owo mi emi na de so fun yi pe welcome ni suru aso ni orieto ni ale oni iyen wa lara awon ise ti o se pataki pataki pataki ti mo gbodo je fun wa ni orieto isimi alayo fun ti asale oni 0915507 oku die ejo mai ti pe kenikeni o mai ti pe ojo opo yen ejo oku die oku die ele fun mi ni atejise yin ni ojo opo ti WhatsApp Olorun a deran wa lowo e se gan ife mi na ni eni e de ni baje lase lowo iledua e kan ni omo lu abi na ni e tin gbo wa ikan ni splash ah e kan ni ni to fe ye lolufe gegege eye je ka pade ni atare jara ni agbayo jopo ti Facebook ni tona splash fm 105.5 e ba to e ma like e ba ni love e ba ni share comment yin e je ki o ma gbura a fe lo soke lonu mo fe fun yin ni orin ife to gayata se bi ma tin fun yin bi bayin eyin na ah a fe ko lo si eka ikeda ti polowoja ibe la wa gba lo si bi orin ife orin ife ti ma ti wa fun yin ejo ife kan be ninu le ba e ba tin gbo lodo yin eyin ni ebre cinema ko tele be ba tin ko tele ebre cinema se se ife ye ki fe yin o le ma ro ife ma nro ni ife ma nro ni ife yin ti dry ki lo sele ife yen ti lean o ti slim ki lo sele na ife yin o to bi ko ganga ko gongo ki lo sele gan okay na e je ka lo soke lo e ku kale
1: Flash FM 105.5
2: o de o ale monday la go meje si meju asale le mo pade re
3: ìyẹ́ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
4: Gbàgbé ìrùnú ẹ.
5: Gbàgbé ìrùnú ẹ.
6: Kí ló tó kú mú ní gbádùn mú ní ìgbẹ́ ní tèmi.
3: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. Àjẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀. Àṣà odò àti ẹ̀fẹ́ ló kù.
7: Kí bàrìbà.
3: Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios, the return of Gbẹ̀ngà Adébóyè.
8: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé adé, èmi náà rèé o Ọlá Olúwa Sakios, return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́, Jéngbé tí èlé ọ̀rọ̀, mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
3: Flash FM 105.5 lẹ́ o ti máa gbọ́. Ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wa má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú the return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àrín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
9: Ìrònú kí mú ni gbádùn omú ni ìgbẹ́ni.
3: Láolú gbẹ̀mí débẹ̀.
10: With Messi, you go for goal here. Oh my goodness!
11: Running at the Selko.
10: Here's Mbappe! Oh my word!
11: Alvaro Pereira hit by James! Oh, what a goal!
10: One of the greats!
12: Change is the only constant thing in life. After almost 20 years of world sports, it's time for a change. Or should I just say, the time has changed. Has changed. Join the World Sports Crew Saturdays on Splash FM from 1:15 p.m. to 2:30 p.m. New time, same crew, same energy, quality analysis, and of course, same banter. Splash FM, Saturdays, 1:15 p.m. to 2:30 p.m. World Sports. Sports delivery, just the way you like it.
4: New West Midlands Open University. Amu ki eko wa laro woto, kusi rodo lowo ti o fani lako ya. Eto igbani wo ni mdo lowo lowo, o sile beren ya jwe kore ekwa lowo to kiri to ekberu media bon naira. Fun abala eko ko okan course unit. Nyan ino anwen eka eko oto ni ekbele waka kiri bubak ba yebi. Information systems, computer science, cyber security, business administration, finance, public administration, marketing, economics, accounting, human resource management, mass communication, ati educational management. Bulo sheshe pari ile we grama. Direct entry, abi ofesha ayipada HNDC Degree University o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afojusun nipa eto eko ore di mi muse
5: o si ayo to dabi odun ile ya
7: ebi ore ojulumo se ni iba pade pelu ara won
13: ti won tun ni ibasepo pelu awon eyan won tan ti ri ti pe
14: bi a tin jeran ile ya pelu idaraya lorisirisi
15: be ni ayo ati idunu gba okan wa kan
16: bi ile ya se wole de
17: ka se na bo nara yo
18: na bo nara yo
19: ile
20: Ileya Cashport dé pẹ̀lú ìlànà tuntun gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní.
21: Ileya Cashport 2026.
22: Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Ileya nínú oṣù May yìí. Owó tó ju 50 mílíọ̀nù náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan.
23: Àkókò rẹ̀ rí láti rẹ́rìn-ín músẹ́.
24: Ká ṣe fún olóríire kan ní àgbò ńlá.
25: Pẹ̀lú 500,000
26: ní àkókò Ileya yìí.
27: Bẹ́ẹ̀ni 500,000.
28: Ileya ile ilu ma je akoko se iru e
29: bere si ni lo ma ta bayi
30: bo se nta to tun ta loko igba lanfani igbegba oroke re nku keke si
31: lori splash 105.5 fm *347 *1004 *1#
32: lori ilagelu 96.7 fm *347 *1004 *2#
33: bele si tun le ta lori website www.cashier.ng
34: eni odun mejidilogun soke nikan lo le kopa lati ta cashier
35: Ileya Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ.
36: Ṣo ti káàṣì ẹ̀?
37: Mo ti káàṣì ẹ̀.
1: Splash FM 105.5.

0: ẹni ò jàre jẹ́ ká máa kí yín káàbọ̀ padà sí ìkànnì ti ọmọlúàbí ètò yín ètò wa ìsinmi aláyọ̀ṣe bẹ́ẹ̀ ò ń tẹ̀ sọ́wọ́ iwájú mo kọ́ fún yín ṣáájú wípé ilé agbára ó ṣe bẹ́ẹ̀ òkun ṣọ́ṣọ́ ni ajáò excel olúwa ṣeun ó wà níbí pẹ̀lú wa osinu sarel one ayọ̀mídé lọ́sìn ó wà lókè ní ti ẹ̀ bá ń david adéolú àjọ wà níbí náà ni o bẹ́ẹ̀ ni daniel adéolú ó wà níbí aziz adémọlá ọlọ́wọ́ bọ́tìnì mínú tó jẹ́ àmójú ẹ̀rọ mi fún sáà ta wà ń bẹ̀ yìí àmójú ẹ̀rọ tó ga yàtà ọ̀gá adé nítorí ẹ̀ ti ń bọ́ bẹ́ẹ̀ ẹni tí ó máa tì sóò kò dára rẹ̀ mọ̀ ok ẹ jẹ́ ká pàdé ní àti ayélujára ojú òpó facebook a máa sọ fún yín ẹ má fìjà lọ yín ẹ̀yìn sọ fún ọ pásọ̀ ọ̀já yín ṣe bí ò ṣe kí ni ó ti ya dànù dànù ni o bẹ́ẹ̀ ni tọ́mọ wá sọ́dọ̀ yín ti ń gbẹ̀sẹ̀ ẹ bọ̀ ẹ̀yìn ẹ máa sá fún ẹ tẹ control you turn ọgbọgbọ́n ẹ máa lò tí má ẹ ń lọ lé yín ni ẹ fọgbọgbọ́n yanu pé mọ kò bá mi mọ́ bá ń lo ọkọ jẹ ẹ ń ya dànù rẹ ni díẹ díẹ díẹ ẹ gba kíni ẹra gba ilé ìtọ̀dọ̀ yín lọ rè ní nítorí náà nǹkan ẹ mọ jà ẹ mọ ṣèjọgbọn ẹ mọ dàlú làwọn ẹdákan torí ọlọrun àlàáfíà òun náà ni àwa fẹ bẹẹ ni àlàáfíà kẹjẹ kí o máa jọba ń bẹ yẹn ní àti ayélujára ń bẹ nǹkan wà ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wa adéọ̀sán káyọ̀dé new vision new vision ṣe my dear brother nìyẹn o from another mother ọ̀nà ẹ̀kú iṣẹ́ o ọmọ ìyá mi tó ga yàtà afana ayọ̀nàdé na evangelist pastor aliaji imamu ọbanaki ibuku adéọ̀sán káyọ̀dé new vision orí ẹ̀ ó wà ń bẹ̀jà rẹ̀ o ṣeun thank you so much my brother bashiru ọ̀làdìmejì wọn ni àti tọ́lá ní ẹ̀kọ́ ètò láti sa black sanyo soka nìbàdàn ẹ ṣe gan adúpẹ́ ní ọwọ́ yín suzanne samson ọlọ́run ló ń ṣọmọ madam tolani akú ìsinmi òní ẹkú ètò madam tolani you are too much almighty god is your strength amen ọlámìkì ọmọ ìbílẹ̀ wọn ni ẹkú ètò ẹkú iṣẹ́ ọpọlọ ọpọlọ yín kò ní dàrú àmì mìkì ọmọ ìbílẹ̀ láti àpáta gangan ní ìbàdàn bí wọn ni ó ti mú yẹ́ẹ̀sì bẹ́ẹ̀ ni ó ti mú irọ́ ọ̀dà yẹn máa sọ fún yín pé náà ló mú ẹ sọ pé lápọ̀dọ̀ wọn ó mú yẹ́ẹ̀s lọ́dọ̀ tẹ̀yìn àtẹ̀mí bẹ́ẹ̀ ṣe get ẹ jẹ́ kí o máa rotate wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ṣáà máa mi líkì o màá fún yín bàbá òbẹ́ ni ẹ bá wá mi líkì yẹn sílẹ̀ dákun ẹ jọ̀wọ́ lamid lukman wọn ni ẹ kú ètò madam tọ́lá ní ọ̀gá o wọ́n ní kíni yẹn ẹjọ́ àwọn ìyá wa ni kí ẹ kìlọ̀ fún kí wọ́n yé jàgbà kí wọ́n yé jàgbà nínú kíni yẹn ojú kíni yẹn ojú kòkòrò àbí kíni ojú kòkòrò kí wọ́n gbé ilé ọkọ wọn from France ní olú orílẹ̀-èdè France kan ti àmọ́ sí Paris ẹ ṣe gọjà rẹ uncle Lukman kán gbélé ọkọ wọn ni ojú kòkòrò wọn kán tì mọ́ bí kan bí ọ̀bà wọ̀ àbí wọ́n dáṣẹ ìwé àwọn ṣe give away fún yàn àbí kí wá lọ́wọ́ alẹ́ tó báyìí torí ọlọ́run ẹ ní ọkọ tiyín nílé àsìsó ẹ wá gbéra ní dádì mo kàn fẹ́ lọ ẹ wá lọ́sẹ̀ kan bí erébíere lànà oṣù mẹ́fà àwọn yòóyìn ẹ padà wálé o ẹ wá ṣe bí erébíere ẹ bá sá lọ tán yányán for like 2 years 3 years ẹ ti ẹ wá kí ẹ ọkọ mi o ọkọ mi ẹ kàn wá lẹ́lẹ́ ẹnu dání mo ní wá kí yín ni now àwọn obìnrin bọ́lọ̀ ń dẹ̀ ṣe dá wa ṣe rí mo ní wá kí yín ní tá à ń sọ ní ìsìn tó bá lọ rè wá lọ́jọ́ kan tó wá lọ rè bá sẹrẹmí ngeré kan lọ́dọ̀ bàbá kò tí yẹn tí yẹn kàn rà ní ta sí bàbá lẹ́nu sádìpọ̀ ti pa mí lágọ́mẹ́lò ti kọjú mi sóró alẹ́ ẹ ló bí tù bàbá ẹ ti fọkàn pa ẹ ló emmanuel wọ́n sì fi ládìí ẹ ti máa kẹjẹ́ mọ́ mi lára ẹ ló tọ́lá ní gbogbo wọn ni wọ́n mọ̀ pé ìsìn àwọn ọmọ gangan ẹ jọ̀nà ṣé ọmọ tí a bá rí tí ò dá lọ́dọ̀ ìbúra ṣé a lè correct ẹ ni mọ̀mí sí mi wá jókòó tì mí ọdún kan ọdún méjì ọdún mẹ́ta mo dẹ̀ mọ̀ pé dádì mi ò níyàwó méjì ṣé mi ò lè sọ fún mọ̀mí sí mi pé mọ̀mí ọkọ yóò níyàwó mi ẹ máa lọ sọ́dọ̀ wọn ná ẹ máa lọ sọ́dọ̀ wọn èmi náà ti máa gbìyànjú àbí tó bá tún yá ẹ̀yin náà máa tún wá sọ́dọ̀ wa bọ́ ẹ̀ tí ẹ kí ẹ rárá ẹ̀yin ọkùnrin ẹ tọ́jú ara yín o ẹ tọ́jú ara yín dáadáa ẹ tọ́jú ara yín ẹ tọ́jú ẹ̀mí yín olohun oba yo si ba wa diyan mu la sholom owo la bi ka ode woni well done ma happy sunday e se goni adupe ade agbo williams oni antitola ni epo eto oloye ade agbo williams olawale lati alabata moniya ibadan from excellent men association e se adupe Moruf Bamidele woni well done ma adekunle adebayo awon na ni well done ma adupe ni owo gbogbo yin patapata ejo eba ni like eba ni love be ni ke ba ni share comment yin eje ki iyan ko sere be ke o ma gbera ni eto ni isimi alayo be isimi alayo leto lase lowo olohun oba a ma tesi owo iwaju itesi waju bayi o na ni opa isegun lase ni owo eledua oju oni ti wa ani te ni igba kokan awon eyan ton ti darapo mo ani kete ti a wole si ori agbagbare okoye emeka Ari baby face Rafina Asire Olawale Kolawale Ari Maruf Bamidele Adebayo Omotosho Aderayo Omotosho Michael Oluwasogo Latibosun Sewa baba be e ka lesa aku isimi o Olamiki omo ibile Bashiru Oladimeji Samson Olorun nsomo ati Femi Oruwale awon yen ko awon na ni won like sugbon awon to je pa awon ti won won duro kore kore won fo fun gan ni Oladimeji James won wa nbe Ade Agbo Williams won wa nbe Soleyat Adeshipe won wa ni apa abe yen awon ton se be to epon sere be won fun wa ni atejise won Olabi Kayode Ade Agbo Williams Moruf Bamidele Adekunle Adebayo Lamit Lukman Ola Miki omo ibile Samson Olorun lo nsomo Bashir Oladimeji Adeosun Kayode New Fusion Ajowa ni ori eto fun ti asale oni ye ni egbon yen lolufe wa emi ati ajo wa ni o be nikan ba so fin pe kini ton je fe e so fun pe no won ti mo ton je fe awon o ti to fe wo tabi ko je pe ife lapodo ti won nkan se aisan le ma se o le ma riran o le dese kodo ife le ti ku nbe yen ife yen le ti ru ebi en ba sin to sin le kini le keji le keta le karun le kefa ba o alaafia niyan tabi ko je pe ru eni be o ti loke lodo loke lodo loke lodo loke lodo loke lodo ele jangirofa o bo ba poju na eyan le sin bi agbanrin ni o mo sin seju seju kan kan kan sanle olugbele won ni epo eto lati seyin ni ipinle oyo adupe ni owo yin e seun seun seun seun seun adupe ni owo yin e ja pade ni ata ile jaro jopo ti facebook ni ti a ba so nipa igbeyawo o ni awon ona ti a le gba e sa o gbe fun mo so fun tele mo lori etin ba be ni je nkan sare ko eleyi fun won ti a ba so pe ife o ni bo se ka ni fe o de ni bo se ka ma se ni aje fe wa e lo mi be se won se te mo ri pe inu marriage bayi iro lo po sari bi oko se ndin to ndi siro bayi fun yawo be ni yawo na se be ah ah ona gbe fun eni ba ya nunu won ni o pera won lara oko ki lo de ti marriage se ri be lo de oni ori be laye jọun awon baba wa ni aye jọun tan ba fe obirin to po won a fi won sise won a roko won a taja kan le bi mo repete fun won de ni abi be ko ni kan le bi mo repete fun won a le rorun sugbon ni odi oni yi a fe repete o iyawo kan nile a le 75 iyawo kan oso nile side chick 27 iyawo kan oso nile extra tire 20 oko kan soso nile ni o awon bele jayan like 50 20 10 nigba te ba ri iyale ile bayi to person ko se iyawo le ni o to nko le pe Mr Kunle maji obaje Mr Assis ana wa nbe Mr Tolani Adeshipe Mr Kunle abes ni to gbogbo e ka le o now lowo ti Mr Tola 10,000 losu owo nje nu ma fi 10,000 mo support awon mo re to 20,000 lowo Mr Assis so 20,000 lowo Mr Kubi 20,000 lowo Kubenle 10,000 lowo ku benje 10,000 lowo kujakuje 10,000 bi o se wa ka gbe run 10,000 se wa ri ma ti a lo gba owo gbe kini kan le lanta bayi wa lanu wa ma pe hello hello se ni fun mi lowo yen ni se ni fun mi lowo yen ni se ni fun mi lowo yen ni mo ni do owo yen ni se bayi mo fe fira gba for my school ni mo fe fira kini kan for my school ni ira ni o to di wi pe ikoja aye se ri koja aye ko sibi ti o ki ma nsun yan de e je ki a mo won ara wa e ma je ka koja yi ara wa leyin iya ti baba ti n gbo mi nile won eyin na e bo si ata iru jara ni agbaye e je ka pade e fun ani atejise yin kalemo pe ni otito eyin na se be e wa pelu wa 40 asale oni e ri pe ta ba ni pe ka ma so agolof o lawon kankan ti ife na to je pe ko fara mo o ni awon kankan ti ife ti o fara mo kini awon kan ti fe ko fi ara mo ara awon kan ti fi o fara mo o ni ka ma abuse ara ni e mo ka soro bakan si dawa ko sak mo le ko saye si kankan nbe a kan ma soro nti wa ni toro ba sa ti wa kan se kini o a sa kan soro na ni elomi ani orori ebu eri o re nu ebu eri o re se o re yin ebu se o ri di ebu se ri ko ti e wa si respect nbe mo elomi o kan ti e gbe kini mi tin don se toito gan lowo ni o ma fo gba kini e ba ya le fo gba ni bi eyin ba pe ah won lara awon ere na ni sa ere na niyan na wa awan keko lowo yin si ara ere niyan na wa olohun oba yo kuku sa na wa wa e je kin fun ni orin baba obe tori pe asiko ohun na werewere agomo kan lati koja iseju meje abala ke lo ti en trend gan kini je mbembe tri song mi ni o en lo wa n gboro bayi ah e mo ro le aye a fi suru tri song lo wa n gboro bayi nisin koju si ma tiyan keyan si wo sunsun ko si koko re mole o si koko e mole tan o si tun wo birin ti won jo mo se to eto aye raye na bo ya bo sumo bi bayi je ka di jo ma se iyen na kedere o na si gba o ti ya a jo ma se na ni era kun tori olohun nbo laye nlo nbo ni aye lo koju si nbo laye wa tri somu so nu iyen to nko hasin iru gba aye yen to je pe nijo nton ma se to ma to pa na to ba fe se a ntan na se nisin a se lele a se ni o a se leleyin gbogbo style lati se tan je aye sibe ko tokun mi lorun ko te obirin mi lorun kini nkan to fa won de ni nkan ta ba ni o ye ko to wa nkan ta ba ni o ye ko se kini o ye ko to wa e je ka ni te lorun te ba lo si ori atayiru jara e gbo orisirisi oro tawon eyan so le tori e pe teyan ba ni inu to nro oju ma gba eyan ti oju gba eyan ti o oju gba eyan ti pe iru ewo re tri somu sonu oju gba eyan ti nitori pe nbi toro yen to de duro o koja re kereke o koja re kereke koda awon eyan nisin baye kaluku na ni san soro pe ah kin lo sele gangan eleyi o wa ti poju e wa ti bu kan gbanju eni kini eni keji e ti le se ni da kon ko yara yin e wa le wa se bayi te tun record ara yin ah e sa fe go viral na ni ah iyan na da tori e sa fi na ogbe lewo te ba be elomi le ra ni yes o n fe go viral now ah ngba ti ko to ma se video won kun ni wo iwo ku wo te fe na niyan iwo ku wo te fe nu te mo sa rojo na ni iwo ku wo yen ni won lo da na e je ka se bayi sugbon te ba wa se bayi yen o e ro tan mo yin kun pe ojo waju omo yen ki lo fe je igbe aye omo yen ki lo se fe je igbe aye eyin gangan ki lo se fe je so e ro de gbogbo be yen eyin kan sa n se tin yin lo ni ki lo fe sele ah aye la se ka to ma sorun kaluku na breast ni so lori e pe rugba aye bayi ko fi ogo fun olorun ah to da aye to de da orun mo wa won pe kin lo ma je ronu agbon won aburo won lokun lo benrin won awon ebi won ko bayi bi egbon bi aburo bi ore nbo na ma foju si awon mo ton bi nbo na fe foju si e ri pe yen lagbara olorun da kojo mo se mi ni bani roju je o mo je nboruko ebi mi je o mo se mi ni adoju ti ni omo o olorun sanu fun mi se mi ni omo ti o ti bo ma gbe oruko ebi soke ti o gbe oruko ko soke o ni ko se mi en ti mo gbe oruko re ga ni ko se mi ara nkan ta nso niyan ati le bayi kekere lati ma npe tan roko to ba ti dagba tan apa o ni le ka mo be ebo ni o ma bere eyun ba okan awogedengbe ni te ba ti wa lo si atayelujara e ri pe abala ki lo trend ti an so nipa re yun ai mo ye awon isele lo ti sele ni atayelujara nbe to je pe be ba gbo mi bayi e ma wo pe no seru eleyi se o nsele ni seru eleyi ta gbo yi so nsele so le sele be elomi go gbagbo elomi o gbagbo rara
1: o le koko wa reluctant at the end of the day to ti sele kan fun o ma wo pe asiba won ti se tele e ba ye na ni e mo o de video won o mo e na mo pon video won like o le ma lagbara ati lati ko nitori pe boyo wa labe mo tori e lo se ka ma ka awon omo wa ti anything to ba si le bo si ke bayi e ko to ba si e fe ni lara je gba nira e for that time won le pa na but video you don't see must part one, part two, part three, part four, part they tell me.
2: Video is too much. Oh, too much.
1: No, this one is no more a mistake. It's no more a mistake. For our no more money or money, then I want copies. I want me no wall or wall. Thought is here apart from one more year. Koye yi anybody nu to ba dake pem abi to ba du pem yi pe ah mo se be fe mi na won drug wa ni won ma gbe won jade sita ni so awon bibi yen go wo won o mo nkan to fe so ni yen o daro
2: e se ma emi o mo ko mo si lawon abi ya mo to ye pe won si mo bi mo se ro pe ta lo ge video to ku sita another one to see jade lenny fresh one ta lo yo jade ki lo de to wa je pari awon omo kekeke ni won lo ta si ki lo lo ta fa awon omo yen to gbo lowo won
0: se gbo bayi
2: ki lo de omo bi si a lo ma wa ona boye ma ji owo iya e to ma fira video sisi alagbo emi buruku wa ma ti be ma wo na awon omo lomo e ko video ri buruku yi kuro le
3: money oya ki won arrest lady pelu jigolo yin
0: bani na
3: won meteta in fact ki won koko arrest ka arrest won na
0: abi
3: won ba arrest won o ti to aju yes now ki won arrest won abi ti won ba arrest won in torun yi ko le tan le kan gbe na se ri emi so fun yin se emi so fun eleto ale she's up to something e wo bi video yen se lo e wo bo en wa bi inu video ko se ma se na
4: ko
3: se ma se ko se ma fa won mo se bayen
4: ko so fun mo yen pe to mo yen ba ti se tan ko wa gba video ko record
3: ko wa na gbo bo un se
4: ndu ko gbo bo un se ndu
3: ko gbo un se ndu ke ma gbo tun so fo pepe yen
4: I'm not sure. Oye, ta fi mamo pe ani moral constitutions niyan. Oye ki olopa ti invite won. Oye kon ti invite won. Po gbogbo rubbish ti won se yen. Emi ka si gbogbo nkan ikorira nu aye ni. Ko se pe boya ko ma exist o ti exist. Be ni odo ta wa Africa yi. Ile abinibi nkan ikorira ni.
0: O ga o.
4: Te ba wa nse ni koro te fi won. So that thing. How are they dear God? What dear long quick time about she clown your face? If you expect in Nigeria police, you want to invite one. I'll make it a quantity invite one. If you expect it in here, we are all fully come out with Lola, no? Look at my mother, be on my invite one because it's not done.
2: Why?

0: adanwo ti ni mi
1: ayakum allah
0: kaluku sun oji pelu adanwo re ni mo so gbara mo we lawa ni mo we le adanwo mi wa na ro ro ma ti e kaluku yin pelu adanwo re ni to ba ti fe ti re ta ko si yeye ndo to ba ro jo ta lo re ni esin na ruhu ko si enu re le jo dile so ra ta ro jo fun won lori ibu je je manage
2: abi
0: ti oni ala wọlọ dakẹ ọlọkọ rẹ wálé wá sùn síbẹ̀ ẹ̀kọ́ ìkẹwà wálé wá sùn tó bá dọdọ ìyàwó rẹ obìnrin igi sùn digi tèyí bí tí o wálé wọn jẹ ẹni jẹ tọ orí òkú ayé ńkọ. kò sẹ́ni tí òní ti ń manage baba wàlá ìtàlá àìfẹ́ manage ẹ̀dákẹ́
1: ẹ̀dákù
0: kí ló ń ṣe ẹ́ àtò ẹ̀dùnmọ́ wọn. Baba aláwọ̀ yin ọgbọ́n bí mo ṣe jí ìmọ̀mú ọ̀fà ìmọ̀mú ọ̀fà iṣẹ́ tọ́lọ̀ ń bẹ̀ mí ni ò jẹ́ mọ̀ ní manage.
1: Bẹ́ẹ̀ni.
0: Tá a bá ti débi táwọn àbá kò sí bànújẹ́ kò sí pàmò mú ìdí kí n sọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́ọ̀ni sọ̀rọ̀. Ọ̀wá rú bànújẹ́ rẹ̀ kalẹ̀ lẹ́lẹ́ ọ̀rọ̀ Nàìjíríà. Bùkátà.

0: tabi ṣugbọn o si mo ni ireti koda o da mi loju to ba ni pe e gbadun ipele ta mu afun yin eyin abala kilon trend be ni amu afun yin ki e fi se agbeji ara yin e tori pe bo se nlo be ni awa na sere be ti a de ntele fun igbeladun eyin ololufe wa na ni nitori pe laisi eyin ko si awa ojo opo na ni mo fe si nitori pe oro kan be ti a fe ke ba wa dasi 0911-7467 eni suru die kedro si ojo opo nbe oro ti a fe ke ba wa dasi na ni wipe dadi yi iyawo kan so na ni won jo se be se be se be se be se be se be se be won ti darugbo sugbon sadede ni iyawo ni ah mo fe lo bo mo yin se olojojo mo nkan kan mo ba wa le mo odun kini odun keji odun keta won ni koda ni igba mi laarin osu mefa osu meje osu merin e kan pere ni mama yen ma wa sile so won wa ni bawo kina le se ojo ale ni baba won asin pe ki kan wa se lo wa yawo mi ton fe fe abi o ti su awon pe ton ba de wa soro fun iyawo awon so pe kini wo ah e ko si yo kini o in le fi ale o ah ise pododo omo yen ni ise pododo omo yen ni te ba kan se re bayi te ba kan mo bayi e ka to toju omo e ka to toju ile e ka to toju gba e ka to toju awo oko ile lohun ogba ko gbo omo odo emi ni ma ba toju omo emi ni ma ba tun nu le se ah e wo ibe ni mo wa e dakun ki bi ro ba ri baye kini baba yen le se ki baba yen le se 0706949300 0706949300 ojo opo to se be wo ile agbara niyan hello
1: my dear sister ba kale
0: e kale olu so mi se wa
1: akujo meta
0: ojo kan pelu awon eyan mi nko o
1: a je o pe koja farada
0: on ta gbe wa lale re o
1: ah ko le
0: okay
1: I jo gege de ko yo
0: ko lo nto ton ta nya da abo be fun okay
1: ah ko lo ra ara le mo ri yawo kan le ri ke
0: beni
1: o se club wa pe yawo kan yawo kan yawo kan iye lo beye ko le baba ki baba no keru ko lo ba wo de
0: ki ko ko eru won ton le
1: beni iru e ki sele bi
0: okay
1: iyawo to po ondo oloko lo bu version
0: okay
1: won bi bo iya pa fi baba de lo do o wa so lojo jo won lo gbo so o si bi jo si jo si ka ta baba da ba di eru to ba wa so gbo so o da e ba wo jo bi bo de
0: abi
1: o da ba jo ko iya ma re ti pe ki pa po ko ki wo fo jo bi ki be ka ko pada e ba wa wo yi ba to ri baba o ti ba bo pada wa iya ma de baba e pada o yi wo lo wa bu
0: yes
1: ipa ki pa to ba se fe ka wo jo pada
0: o ba si ya pada ka jo ma gbe bi
1: e ka jo ba gbe bi to ba loju ti o loju ti to
0: o ba
1: wo iwo lo wa ko alaafia fun baba bi
0: e se gan sa
1: thank you
0: e se seun e seun 0706949300 onan oju opo to se be ti owo ile agbara 0706949300 tabi 0706949300 onan oju opo yen hello
2: hello
0: e ka bo sore to sa ah baba o
2: ah ma
0: baba e era sa ojo kan pelu sa
2: ojo ogba ye ro
0: ami ami ami
2: te ri awon omo awon ni o ni fe dada won
0: omo yen o ni fe baba e
2: ni fe dada won ni
0: okay e sa wo
2: awon ka se re nigba to di pe baba igba le ya ti baba fe jo so awon omo abi kain lo so fun ya o ni e ma wa do awon omo e sa wo pe baba awon ni ya wo mi
0: abi now
2: oye e ma wa ma gbogbo daba won fun yin awon awon baba awon ti se wahala lori awon e wa joko ka bi baba awon se ma gbe abo asi abi agbada lo ra pada
0: lagbalagba loju ale
2: lagbalagba loju ale
0: o ma lagbara o
2: baba pe do ba jiyan ki baba na kewe ko ti lo pa so ba mo pe won o le fe yawo mi mo pelu oju ori to wa yi
0: oju be lo
2: oju ba e lo
0: kan jo lo ma toju omo nbe to be pe re tin ton so ni eh o da ba o da ba yin ah, Mr. Eshun Shun, sir. Eshun, sir. Yes, sir. 0803352. Etiwa ni orieto. ya ojo opo won yen ti re 0706949300 ona ni ojo opo ti e ma romo lati da si eto fun ti asale oni e da ko en ti wa ni atayojara ni agbaye yin na le fun wa ni awon atejise yin lokokan ati ejeje ni ojo opo ti WhatsApp ni yen yen ni itona ti 08074855 74 ona ni e ma fi awon atejise yin e ma fi so wobe sugbon pe e fe pe ni 0706949300 ona ni e fi wole se ile agbara lati da si eto ni asale yin lojo ko ti WhatsApp atiri awon eyan wa to je pon fun ani atejise won ni e kale o oruko mi ni Kabiru Suzanne e ku eto olorun a ma ran yin lowo olorun a ma wa pelu yin o agbadun eto yin ni ale oni sugbon e ba mi so fun baba yen o ki won lo ba iyawo won ni odo omo won kawon mejejojo ma se be ki won mo kopa ni won ba gba ti ya o ba se tan lati pada si akata oko re e ma tesi waju ami hello
3: e ka le o
0: e ka bo sori eto sa
3: ba le dara mo la lati kajo la ni o
0: baba oko lu sa ojo kan pelu sa awon eyan mi nko lori nko o
3: okun ti o ba de ole o fi ya jera re
0: o fi ya jera e sawo
3: o si opo ati ya onu orun kaluku ma ru ejo ti e a ji ma pe man my wife iya na fun jera won
0: iya ni
3: awon lo si gbara olowo ya
0: ni
3: soro 70 years le mi ti ronu pe iya o ti nbe lodo ya meji mo ni
0: ti
3: pare to je kekere be mo le pe iya ni o fe fi de ota mi mo si wa woro ko mo ti fi sada
0: ti jara yin tan
3: ba jara ko gbara po un lo do omo iba lo su meta kokan mi
0: be ni
3: mo fe ya wo mi
0: abi
3: o emi la jo sun ni se
0: ah
3: ah so o ko ya jara re o se ya o kon to wa ke mami ya eni ya ni won eni ya ni
0: Wo ma je kolobe lori anti fun ani gbe kun mi lojojumo iko buruku ni oyi buruku ni nfa o be to si da na wa
3: gbe lo fun olonje emi aso wa mo pe e ti o ba lo fun luwe ma fun luwe mile se mi to mi je
0: abi na
3: o ti mo ni ile na tan tin eku
0: abi
3: to ene kan wa le kan ma mi
0: Te
3: ba fun mi le owo e fe fi gbadura lenu mi.
0: Be ni.
3: O ti ma ti ni de adura mi ko ma se ti e.
0: Abi na o.
3: Mo ti ran yin leko te fe mu si fun ye. E te je mu ti le ni lowo. Mo se to fun yin sile oko to da. Mo fe yawo fun yin. So e ti o wa lo o se fun mi. O ku si lowo.
0: Be ni.
3: Mo e to ba se fun mi. Ti e pe to wa pa na to da fun ti mo nje. Ti ba ti nje lenu bayi. Mama sadua fun
0: ben
3: okan mi mo sure fun
0: ben
3: o to ladua o to ni ire
0: ben
3: so ire ni o manage lati owo obi
0: ben
3: awon obirin won ki n dariji eyan o won ni dariji obirin da okunrin ni dariji obirin ki n dariji okunrin o won ki ya je ni o okunrin ko mo ki ya je are o lo gbadura ni o
0: ami o ami sa vale oko yin sa e se gan e ba nka won lori yes sir o da wo sir 0706949300 na ni jopo atm aromo lati da si eto fun ti asale oni won agbe ware bi oro ba ri beyen ni ojo ale nigba to ye ki oko ati yawo ki won jo wa ke jo ma jiroro ke jo ma fara nura eyo hello
4: lani o
0: era sir
4: alade langa
0: baba o
4: Olui salami lati papo eleji olomi academy ni pe
0: o baba o era sa
4: ise do mo gbori ahan yin soro
0: ami ase ami ase o
4: oro ti doro ko ni baje o
0: ami ase
4: ore yin o ni tito ma lowo
0: amen
4: eni naga ko wo yin o to ma
0: ami ase o ami edumare
4: e ba ti am e ma ro be fi run yo
0: ami ase
4: gbogba te loloke pe eni lo gba nira
0: ami ase edumare
4: Sẹ́rí ogun tẹ máa gbé wa níjọ́ ìsinmi báyìí ìsinmi aláyọ̀ yìí. Ẹni tó ló ń bá fún létí ọ̀rọ̀ orí kékeré kọ́ lọ́lọ́ ṣe fún o.
0: Bẹ́ẹ̀ni.
4: Ẹ wúrí jíbi ti àwọn skit tẹ̀ mú wáyé. Tó bá jẹ́ pé kì í bá ṣe wí pé àbọ̀ ti ń bẹ ńlẹ̀ fún yàn wọ́n láàbọ̀ ọ̀rọ̀.
0: À á sọ fún ọmọlúàbí o. Bẹ́ẹ̀ni.
4: Ìyẹn ò fẹ́ bá ti láàbọ̀ nú tẹ́lẹ̀ ni.
0: Bẹ́ẹ̀ni.
4: tin ba tin gbo yi tele tele pe bi ese ma se boya jo wedding abi name ceremony ti won kan mu ya kan bo se gbe kan ti won lo ma cover re pelu camera ipo le se ri nawo to ni si ipo le se ri yo lo ma si ti en ba wa pin yan lere pe tola ni ta lo feran ju te bi da ku enikeni ti en ba lo interview on ton o so mo komo da ko ti yin o
0: daada
4: ya wo skiti te mu wale ka
0: abi na o
4: o ti sadua sadua sadua fun yin
0: a se gba
4: baba tan sadua fun yin olohun o je ogba
0: ami asedumare
4: n teyin na se fun ra yin yo gba
0: ami asedumare
4: n gbo celebrity antola ni eyin o ni happy o mu
0: ami asedumare
4: yo de kale yo mo juma
0: ami
4: ore yin olohun o so mo yin
0: ami o ami
4: e ro la o ma je o
0: ami eledua ami
4: ara ti ojo te ti so fun mi pe baba to joko tin reti omo pe yo gbo mo se pe
0: abi
4: ya to joko tin reti omo yo gbo mo se pe to ba ile ki phone mo le pe lagbaja osu kerin ti mo ti ri ore ibi ti fe yo ya loju bo le ni
0: abi
4: e reti omo te fi pade omo
0: ami ase kolorun ta nu omo pa ni je o
4: tori woda no ko si ti loro asu ilu ju omo lodi te ba wa reti omo iseda oni ahanu nje omo fun yan ti tola
0: ami ase edumare o ami o
4: ati ti wo no compound yin to omo pe yin pe my me wa wo surprise package
0: e
4: ma la ma pe se nje ma to ni
0: ami ateyin na
4: ami nje nje ma gbe lo service
0: e ya
4: e je ban lo season
0: e ya
4: e yo si li fun yin
0: ami asedumare ateyin na
4: o ma yo yanju
0: ami asedumare
4: se wa re ba tera re loda nkan ti se
0: nkan ti se ni to hun
4: agbalagba won bo won ni olobi nkan ko lapon
0: ko lapon o iru baba yin ni mo fi gbagbo o
4: sugba ju gbogbo re lo ohun gbogbo ni gbata koko wa fun
0: bẹẹni
4: data ma beere tọ ni ọlọrun
0: bẹẹni
4: ẹ bá lọ gbégbèsè lásìkò tí o ti yóò gbé yọ jẹya o
0: ajẹyẹya
4: ìdáyà breakthrough ọba tí n bá yín gbẹsẹ yín ẹsẹ lásìkò èèyàn máa ń sì gbé ẹ ní ṣiṣẹ gbé
0: àmì àṣẹ edumare
4: ogun tẹ bá ti gbá mú ọlọrun ọmọ bá yín gbá mú
0: àmì àṣẹ o àmì àṣẹ o
4: ìfọfọ báláwo ni ìbàjẹ o
0: àmì àṣẹ edumare
4: àṣẹ gbá yọ wọ splash pẹlú àṣẹ
0: ọyọ àmì àṣẹ edumare o
4: yóò bàbá wọn jọ
0: amen amen ami ashe ami ami ese gansa ese seun 0706949300 na ni oju opo eta inu ro mo lati da si eto olusopore hello
5: ati tara ni mo pada wa
0: aha mo gbadun yin
5: baba mo fe support oro ti kabiyesi so leka
0: okay
5: opolopo obirin dari joko yo
0: ẹyin obìnrin lẹ máa ń dáríjì ẹyin ọkùnrin lẹ máa ń dáríjì obìnrin náà ń dáríjì
5: ọkùnrin lẹbi ìdáríjì ju obìnrin lọ.
0: ẹ̀rọ ni ọkùnrin mi náà ya wèrè gidi.
5: bàbá mo ń sọ̀rọ̀ ẹgbà yẹn ẹ̀kọ́ sílẹ̀ pé tó parọ́ pé mo parọ́ fún yín.
0: èmi gbọ́ ti yín sẹ́.
5: ibi tó bí ọjọ́ gbọ́lọ obìnrin bá ń gọ̀dì.
0: Wọ́n máa wò yín ràn báyìí ẹ máa já bọ́lẹ̀ máa ti tó bá fẹ́ ṣe láàárọ̀ lọ́sàn-án báyìí.
5: Ọ̀hẹ́ ọjọ́ gbọ́dọ̀ ọba ara àyà tí wọ́n fi jọkùnrin tí wọ́n ká tí wọ́n pa tí wọ́n
0: pọ̀ pọ̀ jókà yẹn lé o.
5: Tí wọ́n lọ sọ lọ́jọ̀jọ̀ lọ́dọ̀ ọba. Ọmọ tó bá wá tọrọ àlùbáríkà ó yẹ kó sọ fún bàbá ẹ̀ pé padà lọ ọ̀dọ̀ ọkọ rẹ̀.
0: Màmá wa sọ pé ọkọ rẹ̀ fọ́mọ ọ̀dọ̀ ni.
5: Padà lọ tó bá ní ìdẹ́gbẹ̀sì á ṣe ìdẹ̀ sí yí. O ní ara ìyà tó níyàwó kan gbẹlẹ̀ rí. Àwọn bàbá wa sì sọ pé oníyàwó kan kúrò lẹ́gbẹ́ àgbà.
0: Bẹ́ẹ̀ni.
5: Wọ́n sì ti tẹ̀sí kó wá lóbi ọbẹ̀. Ìlà wa fẹ́ ṣe fi.
0: Àbí àfi sùúrù o.
5: Àlàbà sùúrù ni. Ìpè nípa kan wàá gbé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní ìsinmi pé kó ní kálukú lọ kọ́ bá ṣe é tọ́jú ilé bá ṣe é tọ́jú ara ẹni
0: tọ́jú
5: ara rẹ̀
0: bá ṣe ṣe ń jẹ bá ṣe ṣe bẹ̀ bá ṣe tẹ́bà bá ṣe rọmàlà bá ṣe sọbẹ̀ ẹ̀fọ́ ẹ̀gúsí ewédú ọkùrọ̀ ilá ọbẹ̀ ata.
5: kankan àwọn èèyàn rí ra ṣàgbáyé yóò ló kí ọgá dà yọ age.
0: àbí nà ń
5: dá
0: sọ ẹ ṣe gan ni sá ẹ ṣe gan 0706949300 náà ni ojú òpó tó ṣe bẹ́ẹ̀ tó wọ ilé agbára kágbé ojú òpó bíi mélòó kan sí ká tó lọ sínú àtúpalẹ̀ àwọn ọmọ oṣù karùn-ún a fẹ́ mọ̀ wọ́n dáadáa tani awon mo su karun gangan ah agbodo mo won o e fe mo won a fe mo won mm awo ni omo su karun 0706949 3000 ojo opo un ina lo se be to jase ile agbara ka gbe ojo opo kan tabi meji se a ka bi o fi yan kin yalu ati ayu jara ni ohun tori pe awon yan fun wa ni atejise won ka tun mu yen na ka ma se ni alafi bo awon ni e ka le o anti tola ni oruko mi na ni ola ni pekun adekunle lati gbobi mo ki yin bi pe eto eku se opolo opolo yin o ni daru lase lowo eledua o olorun yo ma ba wa to e so fun baba yen ko ma wo re niran tori pe iku ki pe de o afairi bi sare olorun yo saanu fun won o ati awa na ale wa yo da ikan omo luabi ko ni baje lai lai ami e se gan adupe ni owo yin ojo opo yen ton pe ni 0815454401 be ni o ti yi kon gbe be ni o si ti se be o ti kan gun se akata yin mo ti je pe lo mi ti rapala awon ti wole mo yin lowo bayi hello a n gbeyanju ni o
6: anare ba si ton ko
0: awon be nbe won ja yerura awon wa legbe wa o
6: gbogbo àdúrà tí bàbá wa ṣe fún yín yóò gbà fún yín yóò jẹ fún yín o.
0: Àmì àṣẹ ọ̀yà wọn máa dùn ní o.
6: Orí ètò kan máa dárúkọ ọkọ wọn kí wọ́n dárúkọ orúkọ wọn sá o. Bàbá wa tọ́ ṣàdúrà fún yín ni. Ọ̀yàn mí ti fẹ́ mọ̀ wọ́n àwa mọ̀ wọ́n bọ̀dẹ̀ àwọn mí náà tún fẹ́ mọ̀ wọ́n. Ìyẹn bá lórí gbogbo nǹkan tẹ́ bá wa sọ kí àwọn obìnrin ká pọ̀ kan ju àwa ká dẹ̀ ní ká ṣèpọ̀ ju wa lọ́sàn kò sẹ́ni ka mọ gbe tori tete iyẹn ba mu lori awọn bi pe kila awọn aya awọn aya wa kan lọ sọ lọjọjọ mu aṣeju wọn pọ ju ẹnu mi ògbà o kan fún àwọn àbá ilẹ̀ sí kolobo àwọn àbá mi ẹrí wọn tí wọn mọ sọdá láti sọ lọ ránjẹ
0: ní òpè yìí anima bele tó wá nífẹ̀ẹ́ bàbá yẹn nífẹ̀ẹ́ gan gidi ìyàwó mi ìyàwó mi ìyàwó mi àwọn ọmọ mi.
6: Pẹ̀lú báyìí rẹ̀ ṣe dàní ìsìn báyìí tí kò wá kí n ṣe àdúgbò alákọ̀wé tó jẹ́ àwọn àdúgbò àwọn púrúǹtù. Wọ́n lè ní àbóyọ́ fẹ́ mọ̀ lẹ́tì ọmọ ló ṣe pé ọmọ wọlé tó kó
0: wọ́n láyé.
6: Bẹ́ẹ̀ni o, oríṣiríṣi nǹkan ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí. Kájọ kákìyèsí ká rántí pé kò sí bó ṣe lè rí. Ká sọ pé alọ́jọ́ ìjà ọkọ̀ alọ́jọ́ ogbó á mú di fún wọn. Ká rántí pé ọlọ́run járe ẹ̀ṣẹ̀ jù wọn àtùmọ̀ kò yọ̀ǹda ẹ̀ sán o. Kábílẹ̀
0: Kwara-Islamu dárúkọ. Wọ́n dárúkọ bóyá a ti ń sọ̀rọ̀ lọ́kẹ́ tó bá wà nìyẹn. Hello 0916682. Ẹ̀rọ àṣàwé káàbọ̀ sí kan ní ọmọlúàbí. Ọjọ́ kan pẹ̀lú orúkọ yẹn àti bí ẹ ti pè wáyé.
7: Àfi sùúrù ni láti Kúta.
0: Àfi sùúrù àfi sùúrù ìdí méjìlá lẹ́yìn.
7: Láti Kúta.
0: Ẹ̀rù ń bà kan.
7: Irú ẹ̀kọ́ ọ̀bí mi ń tèmi.
0: Kúta ta ẹ ta sí mi kí n ta sí yín náà.
7: Ọpọlọ yóò ní dàbí ìyá.
0: Àmì àṣẹ bàbẹ́.
7: Ó ti dáa fún yín lágbára lọ́lọ́ ọmọ yóò tó dáa fún ọmọ yín jù báyìí lọ.
0: Àmì àṣẹ Èdùmàrè àtẹ̀yìn náà.
7: Ẹ ní fojú sopọ̀ ọmọ lágbára lọ́lọ́.
0: Àmì àmì àmì Elédùà.
7: Tẹ́ ti mú ọgbọ́n tẹ́ ti fi ń kọ́ wa láṣẹ tó lọ́kùn ní bíbàjẹ́ o.
0: Àmì àṣẹ Èdùmàrè o.
7: Kì í ṣe rédíò yẹn náà ò ní bàjẹ́ láṣẹ
0: tó lọ́kùn. Ẹ ṣe gan ni.
7: Gbogbo gbàsígbà tẹ bá fẹ́ pò mẹ́wùn ní fáńkọ́ọ̀bù wọn pò mẹ́wùn.
0: Àmì àṣẹ Èdùmàrè àmì.
7: Yóò rí bẹ́ẹ̀ yọ sí bẹ́ẹ̀
0: lọ́pàá. Àmì Ọlọ́run ọba o àmì.
7: Mo ní kí náà ni.
0: Ẹ ṣe gan ni adúpẹ́ ní ọwọ́ yín. Ẹ ṣeun ṣeun. Ẹ ṣe gan ni. Ẹyin ká gbé ojú òpó ẹyọ ọ̀kan sí àbí méjì kémi tún padà ká máa ṣe bá ní ààbò lára wọn. Ní àti àìrìjára ojú òpó ti WhatsApp ni wọ́n yẹ kalẹ̀ 0706-2633. Ẹ ti wọlé sí orí ẹ̀tọ́ ẹ lọ́rọ́. Ẹ káàbọ̀ sórí ẹ̀tọ́. Ẹ lọ́.
8: Ẹ kalẹ̀.
0: Ẹ rasa ẹ káàbọ̀ sórí ẹ̀tọ́.
8: Ẹyà.
0: Ọlọ́run ṣeun. Ọpẹ́ o. Ọjọ́ kan pẹ̀lú sá. Ẹ sá.
8: Prógámù ńlá.
0: Láti 2014 àbí kí lè pè àbí 2016. Ojú òpó yín yẹn. ojo opo yen oto sa se ma tun wa pe ni e tun wa pe sa ojo opo yen oto rara se lo nlo to nbo be ni 0706949300 ni ati ayelu jara nbe won ni e ka le o oruko temi ni Thomas Akinbo Wade monkey lati apata ganga nilu Ibadan ati tola ni olorun yo ma wa pelu yin o e ba wa kilo fun baba yen ki won o tete wa woroko fi sada tabi ki won lo ba iyawo won nile omo re to wa o tabi ti ojo ori won ba si wa labe eni to le fe obirin ki won se be wa obirin miran eyi ti won fe ti o fun won lokan bale ki won mo lo para won tori bi an ba ku iya yi nti e yo tesi waju lati ma jaye ori e lo ni ko je imoran mi fun won bi ikani splash ko ni baje lase lowo eledua ami e segun adupe lo yin ago meji lati roko go lati kanin ti omo luabi akin pe ka bo sinu ojo aje ose tuntun o ti bere baye olorun oba yo jowo jare oro ola ati ebukun ona ni o fi jinke wa eyin ta se ojo bi yin ni an ojo epo akin pe ko ri ojo bi eyin to je pe ni lojo bi yin bo si akin pe epo ri ojo bi gbogbo omo mi patapata akin yin o akore ri ojo bi ta wa ni omo mi mo ti se oju opo ba bi baba ba si ra pala wole ya agbo won tori pe o ti pe ti won ti n gbo eto yi o la yen ati owo e a fi wo won ni asale oni tani omo mi iru eniyan wo ni won iru igbe aye wo oni won gbe iru eda wo si ni won pelu kini awon iwa ti eledu adamo won te ba ni won loko eni won niyawo eni won laburo eni won lore e le mo pe ni toto ati ni okodoro olorun o kun fun bira o si kun fun ara oba jidara ni awon mo sukan ra kokoro ma nko fun ife won a gbe ero eleru sori gegegege bayi ni won fa ti won lowo tori pe bi a se da won nu se wa ri awon mo su ti a pe ni osu me won ma nje ilu mo ka gbajugbaja olokiki oni won yato fun eleyi won le sise adajo won le sise agbejoro won le sise iranse won le je akorin yala orin fuji yala orin esin be ni won le je iranse olorun tabi ninu esin ti islam na won je asaju awon obirin to ba ye pe ni elesin balaye le ti ba ru won pade won ja iya osa to duro tan be ni ti o se be to gbo ifo on korokoro dada awon wo ni omo osu karun won je awon mo to je pe olorun didi momo o didi duro ti won o pa ago ti won ni won je awon omo ti olorun da won to pe be ni tori wipe bo se da won o da won ni ilana rinu rode be ni ra o meji oto o na ni won se be ti apapo fun won e ri wipe ko se nti bo mi sota o je rawo ti akoko be rawo ti ekeji nko afe kaye la fe aye fe na o je ti rawo keji e wa ri pe ina o nsise ti e ina si moju eni to da eyan je ti awon mo mi un bayi ire ni o mo ro si won to ba ni won ni ore abo bi an lomo e ma ro bi so mo mi nkan o se bẹẹni ọpọlọpọ àwọn èèyàn tán ti máa ń ṣe bẹẹ ẹrí tí wọn sọ pé ó ṣàṣìwá ni obìnrin òun ẹrí bó ṣe rí oríṣiríṣi orúkọ òun ni wọn mọ pé mi ò tiẹ̀ máa gbàdúródì wọn pera wọn jọ wọn lè sákiri wọn lè gbẹbọ wọn lè gbé tuntun ṣùgbọ́n orí ara wọn báyìí oni yóò máa padà sí torí pé ọlọ́run ti fún ọ ní absorbant tiwọn láti ìgbà tó ti ṣe ẹ̀dá wọn ìdí ni pé àwọn náà kì í ṣàṣìyàn àwọn náà gbọ́dọ̀ robi síyàn bẹ́ẹ̀ ni èèwọ̀ wọn ni èèwọ̀ ràwọ̀ wọn ni ẹ ń bá ṣe sí wọn yọ padà sí orí ẹ ẹ ń bá fẹ́ wọn eré ó sì máa sún mọ ẹ rí pé omi ẹ lè fomi sanra báyìí kídọ̀ tí ó tún wà lára yín ẹ lè wà ní etí ibi tí omi wà kẹ́ mọ́ kí gbé orúmọ́ ará òtún yín ni ìṣẹ̀dá tí ọlọ́run dá àwọn ọmọ mi nìyẹn wọ́n máa ń nífẹ̀ẹ́ gan-an tá bá fi ọkọ àbí ní ìyàwó àbí ní ọ̀rẹ́ wọ́n máa ń fẹ́ràn gbogbo ènìyàn ṣùgbọ́n wọn kì í rèèyàn fẹ́ràn tiwọn ibi náà fi máa ń san ìfẹ́ yẹn fún wọn ìkórìíra náà fi máa ń san ìfẹ́ yẹn fún wọn ọ̀dàlẹ̀ náà fi máa ń san ìfẹ́ yẹn fún wọn àwọn ọmọ oṣù yìí máa ń jẹ́ ẹni tó máa ń fi ara balẹ̀ wọ́n á ronú gan wọ́n máa ń ronú gan kán tó gbégbèsè wọ́n á fara balẹ̀ balẹ̀ wọ́n á ní sùúrù kó tó di pé wọn obìnrin bí wọ́n sì bínú báyìí tí wọn àwọn ti yọ̀ǹda yòókù fún elédùà tó ṣe bẹ́ẹ̀ tí ó dá wọn ọmọ mi wọn mọ ṣe ṣe o àwọn yìí ṣe ọ̀lẹ́ rárá kò sí ìdíṣẹ́ tẹ̀lé bá ọmọ mi wọ́n á ṣiṣẹ́ yẹn dáadáa wọ́n á fi dára á dẹ̀ máa wù yín ni àwọn ọmọ mi tí a ń sọ nípa rẹ̀ yìí wọ́n kún fún ìmọ̀ wọ́n kún fún ọgbọ́n àwọn ọmọ mi tá a ń sọ nípa rẹ̀ yìí o ẹ̀rín ni ẹ máa fi gbogbo ọ̀rọ̀ rin bẹ́ẹ̀ni máa pariwo wọ́n á mọ fúrẹ́rìn ni o ọ̀rọ̀ kò sí tó kàn wọ́n á máa fúrẹ́rìn ni àwọn yóò fẹ́ mọ òpin wá kò lè yóò mọ jẹ ẹ̀rín lọ ni ẹ̀rín yẹn bọ́lọ̀ ń ṣe dá mọ́ wọn nù torí pé kò sí ìbànújẹ́ lọ́rọ̀ tiwọn ọlọ́run ló dá wọn bẹ́ẹ̀ kódà àwọn fúnra wọn tí wọ́n bá rí àwọn tó mọ̀ ń banú jẹ́ e ti ri won ton ba ti duro toju won oda tinu won oda bayi won ma nsa fun won ma rin jina si won tori pe awon eyan won o ba irawo won won o ba dogba omo mi ti wa so nipa re yi won ah won ma ni fe won ma ran awon eyan lowo sugbon won ire ni ran won lowo won ma ni fe won ma fife otito lo sugbon oda le lawon eyan won ire awon ti o fi awon na a ni ife ti okan ti okan tinu tinu se wa ri omo mi ti an so nipa re yi n ba so fun yin te ba wo pe ah omo mi ni abere bo se nse abere bo se ri gba abere bo se ri awo ko si n te le se laye te le bori e ko si idi ni wi pe eledu amo lara awon omo osu ti olorun loju omo re to da aye ati orun be ni ti o mu to ya soto ara won omo mi wa I ma n te le won kiri ni oju e ma n te le won kiri ni ko si bi ogun abi o ta n se le po to won le bori omo mi ti o ba ti fo olorun e sile o airo won le bori e won le bori e ara won ti rawo omo mi o si fe na ni wi pe o ti loko nle o lale regede no ko bara won omo mi mu lokunrin won abi lobirin won o ma n se idiwo fun ijagere oro won o ma n dabi eni to mu oro re to bere si ni pin kakakiri fun awon eyan bi en to ko ibukun re to wa bere si ni pe awon eyan pe iwa gba nbi iwo gba nbi iwo gba nbi iwo gba nbi iwo gba nbi iwo gba nbi bi o se ma ri nu so te ba ti loko yin e duro pelu oko yin te ba ti ni iyawo yin e duro pelu iyawo yin omo meje omo teyan ma fe ti aye yan yi pada be ni a ko iriran ni a ku oro ran ni ohun ni won je afefe ere won je omi be yan ba mo mi tan ro tun yan ni ta lo le gbaye lai mo mi ko ti so nto hun ta lo le gbaye na lai lona e dana e jeun e dana e jeun nu be ni ina si re ko moju eni oda omo rara tun ni lapa abomi so ise irawo mejeje o ma nlo siwaju seyin ni to ba ti duro to feran re kinu obo owo nje ko jeun ka ro tu o kona la fun to ba ti fe dowo ru toloku bi tolorun o gba tabi ru eniyan gba kina bo lu o ko si ju orun bi olorun bi o se da won niyan 0901446 se baba na wa nbe ka wo ka to ma lo hello hello okay ja obi me fe da won ni agara toro ti pe ah ti o tin tele eto yibo hello eto ni sa seyin ni
9: emi ko emi se pe lati wi o
0: lati
9: o ba ka se pe lati wi
0: eh ya era sa Benny, sir.
9: No, my will, me one.
0: Ah, Baba.
9: Yes, you
0: know, go see where ya are. So, buy in a cold boat, I want you to go found me.
9: Yeah,
0: well, sir, I want yanny.
9: You
0: go, let him say, you will. If you will, so I come
9: there,
0: I want my Mary. Sari pe ma
9: Olorun ti ni jeri
0: won Olorun ma fi abori won ni se wa ri o baba igban ba sasiyin sasiyin sasiyin sasiyin sasiyin to pada sori won pada won ni sasa won ni ah okunrin o ikani obirin o won
9: sa fun mi ni
0: won mo ba ile ko je ki won le lo sasi lonu kini won ni e ko rajo mo gbadura dile lori won mo pa na la dura ti e pe won awon ni ani tori pa awon ero bi somo ni keji nti wa
9: eh beni
0: mo lo nse da wa ni
9: ba gba yawo mi won sagun si mi oka wa sagun si mi ina to da lu ko bi na se di ma nu sagun na ni
0: pa po be
9: ko bi ni pe ru eyan o dede pe eyan buruku ni mo ani ko buru ise kile si lowo to le to ba hun
0: Baba owu gbogbo owu nko
9: owu be
0: o gaju a ma soro tin ba pari eto
9: eh
0: a soro tin ba ti pari eto
9: eh da ti yesi
0: se gbo all right sir yeah hello era sa e ka bo sori eto e ku ojumo o
10: se wa pa
0: mo wa okay seyin na wa pa Olorun seun.
10: Allah
0: bi afun. Ah, onku benga gba jijijijijijiju.
10: Olorun yin e mo pe mi ni.
0: Ah, ora lo fam la doji e mo pada ka mo.
10: Mo ni gan mo sire.
0: Mo mu soko tu e.
10: Mama.
0: O gaji.
10: E gbe eto.
0: A n gbianju o.
10: Eyan mo mi.
0: O gaji.
10: Eh mo so
0: Ami o.
10: Eh mo so mo.
0: Amen.
10: Eh mo sa ku bi se ba le
0: o. Ami o.
10: Se ma gbagbe o.
0: Pe
10: ola fun lomi mi la o.
0: Eh o bere. Kora bi omo mi yo duro ti yin pa be na ni ah yo duro ni ayo so wo gbon ni se no re po ni so iro yo duro pa si be ni bọlọrun o ba se da won ni yen be won soro fo ebi kan tori pa won na ki se bi won si ronu meji bo ti wu ki e gbe won to won bori na ni won bori ni tori pe kini won bori ni enikan ki ri ojo gbe lara omi dadan ni ki won ma bori be ni na kere na tobi na se fo gbe duro ta le fofo na ko lo won duro won ti bo nton ku bo se ri gele oni ise olohun oba ni ko wa se tuwo tori pon to tuwo ni ana won se kini won run patapata ni ina sufuru e ba yin ri na obolu somora ti gomora o si joro patapata so e jo ja ma bo fun awon ara wa e n ba sere si yin e sere si en ti o ba robisi yin mo robisi be ba robisi yo pada to ba pada odo yin tan eni en se yin ni eyin won te gba ni eni eleni to ja pe bi o se ja bi o se mu ni mark ti ori ti yin ro so en lo joko ke pe ajo to ni ronu piwada elomi e le gba e le se pe fun bo se pe fun odo eni nbo mo si ni kankan sugbon tori pe ada ni waye ti da won be osu tan bo wa laye bo se se won nu eyin te duro yen na te n dara en lara ogologo te ti pe kini en ton se yin ni pe e mo n tele duro ati fi sinu osu teyin na ti wa ti nbe lara yin bo eh lo nto ye ke lo bi te ke lo si ko le nlo si te ba re nto lo ti e daun ti ora nse were were hun e to a ma wo boya eleyin hun eh le paru e si le jiro e be ni ko se n tin paro san mo olohun si se paro okun so ni titi aye raye ipo to wa na lo wa agbara re o si dinku agbara n po si lojojumo ni ase re o de dinku omo osu kanu won se fojure na ada ase mo won ni be ni won se fojure na afun ni ase ni awon ati omo osu keji ati osu kini won fi yen pera won awon ton bi ni osu kini won gbodo se pe fun to ba to wa doje bi won won gbodo jo le pe be ni mo so fun yin omo osu keji to ba je bi e gbodo bu ole pe omo osu karun to ba je bi e gbodo se pe to ba se pe fun won yo mu dagbe ko omo won enu agbo mo pe mi iruru n to le ti mo le ma gbe nu e bo ba se fun o yo mu o tori po je bi e so gbogbo awon kan na gbodo ma ye e je ka ma kiye sara tori pe n tan ni oni duro en ti sin le ninu oni nisimi se mo pe se ndi meji omo osu kefa ni ti won back na lo omo osu kefa o mo tele yin o se n jo ti omo osu kefa ba ti ri nti o da ba ibi to tin tele yin o pada nu ka e mo ru agba ke bebe ke sun ku ko mi ju ko ni damu ka wo yin mo e jo do osu kefa na kin to tu isude sale ko ka won mo sukefa se wa ri awon kan lara mo sukefa owo ni mo ranju mo wallahi owo ni mo ranju mo bi won foko bi won fe ya owo ni ah mi le ventile wala wa mi le ventan sago mi le ventile wala wa odun mi pa ku won o to ma sukun re kiri eh mi le ventile wala ni owo ni ti won won si ma n travel yeye won le tori obi to ni owo ba iba agbedun mewa han ko si bi ti won si le lo lati lo struggle ko si bi won o le te lati lo struggle awon mo osu kefa si mo saba feran ya won ju baba won lo se ri gba bade osu kefa e ma ti je ki be fun yin omo osu karun ti e ma n feran gbogbo eniyan omo osu karun ma n feran baba e yo feran iya e yo feran aburo yo feran egbon e bi get en ti o mo ri gan omo osu karun ma feran e a de feran e tinu tinu tokan tokan ni won ki ni ife bayo bayo ni ti won koda obirin won to ba feran eyan ko ma ni ife pe ki la ba ja fe mi bi o se ma se eniyan pe abo fe ki ma fe hun ni ko si fe o n kan feran e tori pe o ti wa ninu irawo won ni gbogbo eyan mo mi happy birthday to rastura mo si eni ti ojo ti gbogbo awon mo mi ta ma se pari oh my god I ma se pari pari pari e je ma ki baba mi o jare pastor aro ni won salako ni jo mfm osogbo o baba e ajo ma nse de wa lododun todun not ma tun gaya ta beni o ma gaya ta egbo e omo mi te ba gbo mi ni ale oya e ma chat mi le e je ka sise lori e ko todi ti odun tun bo e ka kora jopo ka se kini ka se ojo bi wa e wa laye mi no wa laye la se lowo olohun eh ani ku bayi e n ba ni aku eledu oba ni fiyan tan lo re e n ba ni kaye eledu ayo ni kan won na oye bo wa ti ko gun won gbona to ko le to ani bogun yen lo ori eyan atawa no si ni gbabode la se lowo olohun ah e je ka lo si oke lohun na e ri pe ago meji lati se be o ti koja ati fun ni abala kini ti ka se ati fun ni abala yen ati fun ni abala awon efe atoye ati fun ni abala mewa nsele abala kilon trend ati fun yin ni awon iyen na oya abala orin john agboreju se mo pe akoko nlo emi o si ni fe ki nkan ja yin pati be ati ma pelu yin le